0: Bó ní fún Ọlọ́run lókè ọ̀run, mo kí Ọlọ́run tó dá ọ̀run wáyé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ọ̀run àánú á ṣí fún ọ. Ọ̀run agbára á bá mi ṣí fún ọ. Ọlọ́run má jẹ̀mú, ó máa bá mi dàpọ̀ mọ́. Bó o ti ń rìn àjò rẹ lónìí, lórúkọ Jésù wá lọ kan àánú. Àánú tí ìran rẹ ò ṣiṣẹ́ fún rí. Àánú tí ẹnikẹ́ni ò rí gbà rí nínú ìran rẹ. Lórúkọ Jésù, a máa ṣí ọ̀run àánú yẹn fún ọ. Lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, bó o ti ń jáde lọ lónìí, o ò ní rogun àkóbá. Bó o ti ń jáde lọ lónìí, ìpinnu ọ̀tá kò ní ṣe lórí ayé rẹ. Bó o ti ń jáde lọ lónìí, lórúkọ Jésù, o ò ní rẹrù ẹ lẹ́rù. Lórúkọ Jésù, o ò ní rẹrù ẹ lẹ́rù. Lórúkọ Jésù, o ò ní rẹrù ẹ lẹ́rù. Lórúkọ Jésù, ìmọ̀ ọ̀tá kò ní ṣe lórí ayé rẹ o. Àánú ojú ọjọ́, ó máa bá ìrìn àjò pọ̀. Lórúkọ Jésù, wà á ríràn lọ́wọ́ gbà. Ògo Ọlọ́run á fara hàn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ògo ni Fọlọ́run lókè ọ̀run. Ọlọ́run gbọ́ àdúà. Jésù, Olúwa wa. Àmín. Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Joshua Dáìró, tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Àánú yanjú ẹ̀ látinú ìjọ Christ Apostolic Church, Goshenland, ilẹ̀ àánú yanjú ẹ̀, tí Ọlọ́run gbé wa kalẹ̀ sí ẹ̀yìn Mona Closely Hotel ní ìyànà ṣapatí, tí àwọn kan mọ̀ sí Miriam Hall ní ìdójúkojú Olóròrò Estate, Gomo Road, Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, kí n tó kúrò lórí ìkànnì láàárọ̀ yìí, mo fẹ́ kó tẹ́tí gbọ́ àwọn ẹ̀rí mẹ́ta yìí ní kíákíá. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Engineer, ẹ bá mi gbé àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọlé.
1: Praise the Lord.
2: Hallelujah.
1: Ẹ̀rí mi pín sí ọ̀nà méjì. Ẹ̀rí àkọ́kọ́ ní Saturday ta ṣe anointing service, mo mú àwọn staff mi kan wá, tá a jọ wá sí bíbáyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé anointing yẹn ó ṣiṣẹ́ nínú ayé àwọn ènìyàn méjì. Ẹnìkan sọ fún mi wípé ní ìjọ tó ń gbé òróró yẹn dénú ilé, ó ní ara òun ṣáà balẹ̀ mọ́, ó lóun ò mọ bó ṣe ń ṣe òun. Ó ní bẹ́ẹ̀ mi yẹn ṣe ní kóun ó lo anointing nìyẹn, kóun ó fi sí gbogbo igun ilé àti ibi táwọn ń gbà wọlé. Ó ní sí ìyàlẹ́nu, ó ní ẹ̀yẹ ńlá ńlá ń lòun rí ní ọjọ́ kejì ìjọ tó ń lo anointing yẹn. Ó ní ẹyẹ yẹn òun ò mọ bó ṣe wọlé, ilé wọn ò ní hò, kò sí kankan bẹ̀, ẹnìyẹn Ọlọ́run mọ́. Ó ní òun ṣáà pé àwọn ènìyàn wọ́n bá òun pa ẹyẹ yẹn. Ó ní látijọ́ náà, ó ní bóun bá fẹ́ wọlé pẹ̀rù máa ń bà òun. Ó ní ṣùgbọ́n látọjọ́ yẹn, ó ní ẹ̀rù ò bà òun mọ́ nígbà tán ti pa ẹyẹ yẹn, pé ọkàn ń balẹ̀ nínú ilé. Ẹnì kejì náà, ó rí ogun nínú ìdílé ọkọ ẹ̀ tó jẹ́ pé ìyá ọkọ, ó máa ń gbógun lé ni. Ṣùgbọ́n láti ọjọ́ tó ti gba anointing yẹn, àtẹ́lẹ́ ìta kọ́kọ́ gbọ́ àti dádì ṣe fún wa, ó ní láti jọ yẹn lójú ìyá ọkọ òun àtọkọ òun pàápàá tó gbógun lé òun. Ó ní òun dàbí ọba ni. Eléyìí tó ṣe kẹta náà ni nínú ìdílé mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe ogun nínú ayé mi àtọkọ mi kó tó di pa àṣàjọ̀dún obìnrin rere. Bí dádì ṣe bẹ̀rẹ̀ sí ní sìkì nìyẹn, èmi náà ẹ̀yìn mi kọ́kọ́ rí mi mọ ibi tí ogun yẹn ti wá, bí ẹni pé mi nílé present lọ́jọ́ àjọ̀dún. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó ṣe ogun nínú ìdílé mi tí ò jẹ́ ká máa sọ pé torí ti ìyá Sunday school àti bàbá Sunday school, ẹ jẹ́ ká kánsù àjọ̀dún obìnrin rere. Mo fi ògo fún Ọlọ́run.
3: Mo ní Olúwa lógo, ẹ̀rí mẹ́ta ni mo ní. Àkọ́kọ́, mo dúpẹ́, mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé iṣẹ́ tí mò ń ṣe yìí, Olúwa jẹ́ kán fi kún owó mi. Mo yin Ọlọ́run lógo, wọ́n wá dọ́bù owó yẹn fún mi. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, mo níwò yìí last year, mo wà nu oyún. Mo fẹ́ tí wọ́n ti wá bá dádì òní, ọ̀ ti wà nu oyún ni o. Ìjọkàn wọ́n sọ̀rọ̀ yẹn, ojú tì mí. Mo ṣàdá gbogbo ògo padà sọ́dọ̀ lọ nítorí pé ìwé last year mi mọ ibi tí mo wá ẹ̀ṣọ́ yìí, ó bò mí mọ́lẹ̀. Wọ́n ní kí lọ ṣe scan, mo lọ ṣe scan. Wọ́n ní typhoid ni mo tún lọ general. A ṣe oyún ni mo ní mi ṣe mọ̀ pé mo wà ní oyún. Mo ṣàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ìgbà tí mo fi bí ọmọ, mo bí ọmọ obìnrin, Ọlọ́run ṣe ìyanu fún mi. Ẹ̀rí ẹlẹ́kẹta, ǹjọ́ Saturday tá a gba òróró. Àti mi kò ti travel out láti 2 years. Mi ò tiẹ̀ gbúrò wọn rárá, mi ò rí fọ́tò wọn. Mo wá mú omi, omi kànga torí mi tiẹ̀ lè wá àánú yanjú ẹ̀. Mo wá rán màá kan à ń pè ní ìyàwó nílé wa. Wọ́n á ní gbo lọ́ bá mi gbo omi ò, torí wọ́n ní aago 7 náà máa bẹ̀rẹ̀ o. o sa ba mi gbe kegi 5 liter o wa ba gbe omi bo se gbo mi fun mi emi o ti e mo pe won si praise me mi se gbo mi niyan mo sa mo wa gbo mi yen mo wa bu si photo anti mi to ti shuru loud ta ti e guru e rara mo wa data tun wa gbo ororo mo wa mu ororo e mo wa bu sori photo mo ni iwo olorun pe fe mi ade dairo o ya mo fe ko je ri agbara lori photo yi tori anti mi mi guru re omi mo bi to wa o mo yo mu ni mo yo wa ni sugbon mi o mo sugbon mo ni olorun pe baba fe mi dairo o ya je ri agbara re gba to wa di ana ti a lo si obinrin rere
2: ti ani ana
3: ana ti a lo si obinrin rere ni baba church owo pe mi mo se de bayi o mo ni e ba mi gbe phone fun aburo mi mo fe ri aburo mi ni be na ta ti mi se video call yen mo ni olorun
4: praise the lord

0: sọ.
1: Mo bá gbogbo wọn wí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àpáta gbọ́ ọ̀rọ̀ mi o.
0: Báwo.
1: Nítorí ẹnìkan.
0: Yes sir.
1: Níṣe ọba lórí rẹ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó ní àpáta yérayé. Ibi ìsàdìwá.
0: Oh yes sir.
1: Jésù ni orúkọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó ní láti gbọ́ ohun tí mo wí.
0: Oh yes.
1: Mo pè ṣá.
0: Ẹ o.
1: Táyé ṣe lórí ìwà àpáta.
0: Ẹ o.
1: Tí wọ́n fi kalẹ̀ àwọn èèyàn yìí mọ́lẹ̀.
0: Jésù.
1: Ìwọ ilẹ̀ gbọ́.
0: Jésù.
1: Lúlò lórúkọ ìwọ ilẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ní àkọ́kọ́ dáyé rẹ. Mo sọ tẹ́lẹ̀.
0: Jésù.
1: Tí olúwa dẹ̀ ni ìwọ ilẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àti ayé àtàtún tẹ̀lé sínú.
0: Bẹ́ẹ̀ni o.
1: Olúwa ló dá ìwọ ilẹ̀.
0: Ó yẹ sà.
1: Ọ̀mọnimọni tó mọ iye irun orí.
0: Kábíyèsí o.
1: Àti gbogbo yẹ̀rù ẹ̀rọ ilẹ̀.
0: Ọlọ́run sí ó ní.
1: Ìwọ ni.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Má jẹ̀mú tó dá òkun. Tó fi iyọ̀ dá òkun.
0: Yes lo.
1: Àtòkun àti ilẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àtàpáta.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àti inú agidi.
0: Yes sir.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
0: o. Ẹ gbọ́ o.
1: Àti ẹ̀yẹ ẹja inú omi.
0: Jésù.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
0: o. Ẹ gbọ́ o.
1: Ẹ̀yin èmèrè inú afẹ́fẹ́.
0: Jésù.
1: Ẹ bọra inú àfọ́nífọ́.
0: Jésù.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi o.
0: Ẹ gbọ́ o.
1: Jésù Olúwa gòkè ní ọ̀run.
0: Ó yẹ sà.
1: Ó di ìgbèkùn ní ìgbèkùn.
0: Ó yẹ sà.
1: Ó mú ẹ̀bùn wọn fún ènìyàn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó ní ẹni tó bá ní ká lọ sí ìgbèkùn. Bí ìgbèkùn ni yóò lọ.
0: Yes lo.
1: Gbogbo ẹni fi ọ sí ìgbèkùn.
0: Orúkọ Jésù.
1: Orí àpáta náà ti ṣé ni.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Orí ilẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Orí omi ni. Ó yẹ ká lọ kú síbẹ̀.
0: Mẹ́jọ sọ.
1: Ibi tá ti ṣe.
0: Yes lo.
1: Ká lọ kú síbẹ̀.
0: Mẹ́jọ sọ.
1: Ojú títì náà ti ṣé ni.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ní ìkóríta mẹ́ta.
0: Ó yẹ sà.
1: Ká lọ kú síbẹ̀.
0: Mẹ́jọ sọ.
1: Ẹbọ ìwòwò ni wọ́n gbé ni.
0: Orúkọ Jésù.
1: Tí òfin rán lóore dáadáa bù
0: ẹ. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
1: Ẹbọ ìwòwò náà gbé lórí.
0: Ó yẹ sà.
1: Tó fi rán lóore daṣọ bù ẹ.
0: Àjẹ́ ni wá yó.
1: Àṣẹ ni mo wá pa báyìí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó yẹ ẹbọ sọ lọ́rùn. Kí wọ́n lọ kú sórí ta.
0: Méje sùn.
2: Ẹnjìníà.
3: Ẹnjìníà.
2: Ẹ jáde òkè lọ́hùn.
3: Ìyá ẹ̀. Ṣé báyìí sọ̀rọ̀ mọ́?
4: Ẹ bá mi sọ̀rọ̀ dàdí.
3: Mo gbọ́ wo ló gbé. Ọmọ yìí kan bẹ ní Àbújá.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ó ní court case. Ọ̀rọ̀ rẹ̀ wà ní ilé ẹjọ́. Má àdàyé ní kìá fọ. Ọjọ́ wo náà fẹ́ dájọ́ yẹn.
4: Oṣù tá a wà nú ẹ̀ náà ni.
3: Oṣù tá a wà yìí.
4: Bẹ́ẹ̀ mọ́ lọ́n di 29-30.
3: Ẹ́ndì oṣù yìí nẹ́ni kẹ padà wá.
4: Monday.
3: Olúwa ní bọ́mọ yóò sọ́ra yóò wúlò ẹ̀wọ̀n.
4: Ẹ dákun, ẹ sànú mi, sànú fún mi.
3: Ibo lọmọ yẹn wà báyìí báyìí báyìí.
4: Ọmọ ẹ ń lè.
3: Màmá.
4: Dá.
3: Olúwa wí pé. Sẹ́fẹ́ kọ́ ọmọ yẹn bọ́.
4: Kọ́ bọ́ ni o, kọ́ bọ́ ni rọrùn mi o.
3: Sẹ́fẹ́ kọ́ bọ́.
4: Kọ́ bọ́ ni rọrùn mi o, kọ́ bọ́ ni rọrùn gbèsè ayé mi o. Kọ́ bọ́ ni o, ẹjọ́ bàbá mi o. Ẹ dákun o, ẹni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o.
3: Ìtọ́mọ yín dẹ̀ ṣe, Olúwa sọ pé. Kí wo nínú ẹ̀mí mo dẹ̀ wo ẹṣẹ̀ àìmọ̀dí ló fẹ́ jìyẹ.
4: Ìjọba ìfẹ́ jìyà rẹ̀ ṣàánú fún mi.
3: Ẹṣẹ̀ àìmọ̀dí ni o.
4: Nítorí rẹ̀ náà mo fi ń sáré káàkiri.
3: Ẹṣẹ̀ rẹ̀ ẹṣẹ̀ àìmọ̀dí rẹ̀. Ẹṣẹ̀ àìmọ̀dí rẹ̀.
4: Bàbá mi ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ṣàánú mi.
3: Ìyànà kẹ́tẹ́rù bí yà. Ọlọ́run má jẹ̀mú o. Ìyá.
4: Sá.
3: Olúwa ní ṣe ìrànlọ́wọ́ kan fún yín.
4: Bàbá ẹ ṣé o. Ẹ ṣé bàbá mi o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé ẹ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ní fàyà ṣiṣẹ́ ìrànṣẹ́ o. Ìpè yín ọmọ lọ wájú o.
3: Ìyá. Ìyá. Ìyá. Wọ́n gbé ìran ọmọ yín wá fún mi báyìí. Wọ́n dẹ̀ gbé ẹ̀sùn tí wọ́n fi kọ́mọ yẹn fún mi. Mo ní Olúwa kíre.

0: ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pàdúrà mi gbà èmi ni ìyá ọmọ tó wá síbí níjà yẹn tí wọ́n ní wọ́n ta lọ́fà ní skul bóyá kò bá wọn ṣe course mímọ́ a kàn máa ṣubú àbẹ̀wá náà kú òru ṣùgbọ́n mo dúpẹ́ pé àìsàn yẹn wọlẹ̀ bàbá tún sọ tẹ́lẹ̀ sínú ayé ẹ̀ wípé kó máa lọ wọ́n rí ní country mẹ́ta mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sí nàìjíríà báyìí ó ti lọ ìgbóni forúkọ olúwa ṣe
1: ẹ pàtẹ́wọ́ fún jésù
2: wá fọ jesus
3: ọ̀rọ̀ yìí ti dé

0: sọ pé ogo fún ọlọ́run mi ayé mi ò rí bí ọ̀tá ti fẹ́ kó rí àmì náà sókè let's go sọ pé bàbá ní orúkọ jésù ogun tí ò jẹ ń gbérí jábọ́lẹ̀ ọfà tí ò jẹ rọ́wọ́ yọ jábọ́lẹ̀ sọ pé ogun ìfàsẹ́yìn jáde lára mi sọ pé ogun àmúbọ́ fàyè mi lẹ̀ jésù olúwa wa olúwa ní obìnrin kan ń bẹ nù bíi àníkẹ́ lórúkọ rẹ àníkẹ́ yẹn oríkè ẹni mo rí ẹ àwọn àjẹ́ ṣe mítì kan níjẹta ohun tán dẹ̀ sọ ni pé ẹ sọ àníkẹ́ dáláàbò ara ẹ kàn sàmí bíi tẹ́mìbọ̀dì bá wà ò ní dáláàbò ara sámi lélẹ̀ ò ní dáláàbò ara ẹ tí ọwọ́ méjèèjì èmi ò mọ̀ pé ogun láyé yìí jẹ́ ìṣòro sì pọ̀ nínú ẹ̀ ẹ wo àṣírí táyé yìí ní ẹni tí ìyá láìkì jùnú ọmọ kò rọ́nà lọ èyí tí ìyá ò wá láìkì òun ló lówó èyí tí ò láàánú lójú òun ló lówó èyí tó láàánú tó sọ fún ìyá pé màámi ẹ fọkàn balẹ̀ tí n bá lówó ìyá ò lè jẹyín èyí tó wá láàánú ìyá yẹn òun ni ò wá lówó ọmọ búkú tí ò kí ń sàánú òun ló wá lówó ayé yìí sọ̀tọ̀ọ̀tọ̀ àsékìsọjú orí náà fi ń ṣe rere àkọ́bí ilé lè mọ̀ ọ̀rọ̀ náà lọ kílas bọ̀n dẹ̀ jẹ́ èèyàn ọba àwọn ọba ló mọ bó ṣe ń pin inú kan náà ná gbà wáyé ìkan lówó ìkan yolòsì nínú inú kan tẹ́lòmíì bí ìkan di ọba ìkan di amugbó ìyá kan ló bí ọmọ márùn-ún ìkan wà lẹ́wọ̀n ìkan bẹ lamẹ́ríkà ìkan ṣe wá gbórílò ẹ̀wọ̀n tí kan gborí lamẹ́ríkà màá dẹ̀ pẹ́fẹ́ni tó bá gbọ́ mi ó ní yan ìpín ìbànújẹ́ àmì kejì rèé ó ní yan ìpín ogun now ogun ta òkò tó wọnú ayé àwọn kan torí ẹ ogun ayé wọn dáwọ́ dúró ẹlòmíì tí ń rọwọ́ yọ tẹ́lẹ̀ òjijì nísìnkú rọwọ́ yọ mọ́ tẹ bá rí ẹlòmíì tẹ́lẹ̀ ẹ̀yàn tó jẹ́ pé lọ́dọ̀ ẹ̀ èrò máa ń pọ̀ ni ó kó ara lé àtàrà àtàmọ́ra ṣùgbọ́n gbà tí ayé kojú òdì sí gbogbo ohun tó ní di ìtàn ó wá dẹni tí padà ń wojú àwọn tó fún tẹ́lẹ̀ ẹlòmíì sọ pé ṣe mọ̀ pé ngbà tí mo rọwọ́ yọ mo lawọ́ fún yín ẹ mọ́ gbàgbé mi báyìí ogun tí mo sọ ọ̀gá dọmọṣẹ́ ogun tí mo sọ afúnni di atọrọ jẹ ẹ ń báyìí sàmí ogun yìí ò ní jà o àǹtí tó bá yá àǹtí tó wọ jíìn wọn máa connect ẹ mọ traveling ṣé ń gbọ àǹtí ṣé tẹ ní interest inú traveling rárá
1: bẹẹni sir bẹẹni
0: kì í ṣe lọ sí kano outside the country ni o
1: bẹẹni sir bẹẹni
0: so mo rí connection yẹn máa wá wọn connect yẹn so wàá travel out ó dẹ̀ máa help yín gan torí ogun ẹ wà ńbẹ ìyá tó ti jẹ sẹ́yìn ó ti parẹ́ torí ojú ẹ ti rí o má sọkọ ojú ẹ ti rí o bó ṣe rí nǹkan míì tí ó yẹ kó yájú sí ẹ àwọn ẹ̀gbin tó ti là kọjá má bọ̀ kí n pray fún ẹ so tá bá rí ogun láyé ẹ tá a pray fún ẹ ogun yẹn ṣẹ́ràn nìyẹn agbára ọlọ́run ẹlẹ́dà jáde lára ẹ ogun tó ń dàǹtí dúró sí nàìjíríà jáde kó lè rógòlò òun ló ń jáde ẹ ogun tó ń dàǹtí dúró jáde lára ẹ filẹ ogun ló ń lọ ẹ kẹ́nìkan náwó méjì ogun tó ń dá mi dúró jáde àǹtí ìmọ̀bọ̀ tó wọ yẹ́lò tó wọ aṣọ yẹ́lò sáré wa how are you àǹtí.
2: I'm fine sir.
0: Mọ̀mọ́ ẹ̀ ń kọ́.
2: Ń wà ní Ìjẹ̀bú.
0: So mo tún mọ Nikai.
2: Yes sir.
0: Ìgbà wo ló ní lọ́kọ̀?
2: Mi tí ní lọ́kọ̀ bọ̀ mo máa ń sọ fún mọ́mì mi pé tí n bá ti pé 23 years màá máa rí.
0: Wo ọjọ́ yẹn gangan nǹkan fẹ́ ṣẹlẹ̀ o. Ọjọ́ tó bá dábí ọjọ́ ayé ẹbí pé Nikai wedding tó fẹ́ ṣe tó fẹ́ sàn kó rí ẹ̀ oní má jẹ̀mú bó ṣe wà yẹn. O ò gbọ́dọ̀ pariwo tó rọ́jọ́ yẹn ló máa gbóná o máa sì kìtẹ́ pé gbọ́dọ̀ lè believe ẹnu family yín. Kí ló ń sọ ọmọ yìí ṣé bó ṣe fẹ́ ṣe wedding ni? Àwa di pé òun kan gbẹ okàn gbóná tó máa fi ilẹ̀ báyìí wàá máa gbóná gidi kan. Èèyàn tí sèèyàn ti sọ fún ẹ rí pé o lẹ́gbẹ́ ṣé wọn náà ti mọ̀ ṣá.
2: Bẹ́ẹ̀ wọ́n máa ń sọ fún mi mo dẹ̀ ti wọ́n máa ń sọ mo dẹ̀ ti dirò ẹgbẹ́ bí ọ̀nà mẹ́ta
0: ni. Ẹ má dirò ẹgbẹ́ káàkiri mọ́ ẹ kàn fún àwọn ẹyẹ lóúnjẹ ni.
2: Ẹbí kọ̀ọ̀kì tó máa wá síbí báyìí.
0: Kẹ́ tó máa wá bí ni ẹ wá báyìí ẹ má bọ̀ ẹ má bẹ̀rù. Ìwọ ẹgbẹ́ omi kúrò lára àǹtí yìí torí ayẹyẹ ẹ ti dá májẹ̀mú pé kó máa bọ̀ lọ́jọ́ ayẹyẹ kò ṣeé ṣe. Release ẹ̀ gbé wá kíní ẹ inú blood ẹ ní connection yẹn wà tó bá ti fẹ́ ṣayẹyẹ a máa gbóná ni ijo yen la wa sick after eni to fe gun ni le ko ni fe gbe lo because ani ah boya ke toju e na kon to wa gbe because kini ye wa lara e ko imule yen ja so fun agbe to mi kan ma praise

0: ọkùnrin tó ń se wárápá kì í se ìfẹ́nu rẹ̀ ló ṣe ń se wárápá ọ̀tá kan ló ju ogun kan sí lára ṣe wá rí ẹni tó ya wèrè wèrè ò mọ̀ pé wèrè ló tí wèrè bá ya wèrè tó bá máa jẹun kò ní jẹ nínú ilé wèrè á gba oúnjẹ níbi tó ti ráńjẹ ní ẹgbẹ títì àwa mọ lọ orí àtàn ó bìlífù pé orí àtàn ní pálọhun àwa lọ jẹun níbẹ lọkàn wèrè orí àtàn ní yàrá ẹ ṣùgbọn lọjọ ẹni torí rẹ pé kò ní fẹ jẹun lẹgbẹẹ àtàn tó rọ mọ pa àtàn rẹ ọjọ kan tí ẹkún gbọn mí ó ní ọjọ tí wèrè jí búrẹdì ó mú búrẹdì ọhún ló bá ń já sẹnu kò sì lọ ó dó mẹ ìyó ní búrẹdì pariwo pé ẹ wá wo wèrè ólé ólé ólé àwọn èèyàn bá na wèrè yìí wọn dagibo nǹkan tí ó pa mí lẹ́kún ni pé wèrè bá ń sunkún wèrè ni ẹjọ ebi ló ń pa mí àsọ níbọ̀sẹ̀ na wèrè bí yóò ṣe jẹ̀yàndé stage kan tàró sì máa ní wèrè tí wèrè fi sọ pé ebi ló ń pa mí ẹkún gbọ̀n mi pé ìyá oníbúrẹ́dì yóò tiẹ̀ lè sàánú kó tiẹ̀ gà á gẹ́gẹ́ bí ìsàkà tó ń yọ ó sì tún ní káwọn aráyé máa na wèrè àṣẹ tí wèrè gan bá tọrọ oúnjẹ lọ́wọ́ ènìyàn ìbùkún kan fẹ́ wá ni sẹ́rí òpè ló lóúnjẹ kan tí wèrè kan dúró síwájú ẹ̀ tí wèrè ní ẹ fún mi lóúnjẹ tó tún ní wèrè owó dà sẹ́rí ẹ máa gbowó oúnjẹ lọ́wọ́ wèrè òun àti wèrè wèrè ni ẹ́ náwó sókè wèrè ń tóúnjẹ fún wèrè ẹ tí ò bá ti lójú àánú kọ́ lọ́mọ ṣe ń wèrè ni sàmì mẹ́ta ò ní sí wà wù. Ẹ di ọwọ́ mọ orí yín ẹ wo àwọn ọmọ kékeré tẹ bí kalẹ̀ yìí ẹ mọ́ gba wọn ní kò lórí torí ẹ̀ mọ́rú àyàn mọ́ ìka ọwọ́ wọn tí ẹ rí àtẹlẹwọ́ yẹn ẹ mọ̀ pé ìlà wà nínú rẹ̀ ìlà yẹn dẹ̀ ló ń sọ nípa kádàrá wọn ẹ wo àwọn ọmọ lúgbúlùgbú yìí àsọba ń bẹ láàrin wọn ẹ wo àwọn ọmọ lúgbúlùgbú tó ń ṣeré kiri tó ń pòkìtì ọlọ́bọ yìí àṣẹ yóò lọ amẹ́ríkà tó bá wọ 20 years àṣẹ 15 years to this time ọ̀gá ilé iṣẹ́ ni àṣẹ ọmọ kan ta ní kó jáde jáde à ń sọ̀rọ̀ lọ́wọ́ bọ́ta ọmọ ekere lele àṣẹ tó bá yá òun ò dàgbà òun gan ni wà á di ẹni tá a mọ̀ pè sọ̀rọ̀ ilé ayé yìí àwa má rí ìdí ìjìnlẹ̀ sọ wá rí kí ṣe ó gba àgàn ní mọ bímọ tá ìkú àgàn kan wà wọn ò bí gbọ̀n ò ní bímọ tí èkú wọn á da sin ni kò sọmọ tí ó sunkún ẹ torí kò bímọ then kì í ṣe gbogbo arọ ni ó padà rìn láyé kì í sì ṣe gbogbo arọ ni ó kù ní arọ arọ kan wà tí ó padà dìde rìn tó yẹ pé wọn lè bí lárọ yóò sì padà dìde ṣe wá rí gbogbo atọrọjẹ kì í ṣe tí ó tọrọjẹ dojú alẹ atọrọjẹ kan wà tí ó padà di afúnni torí ẹ tẹ bá ń fún èèyàn lọwọ ẹ mọ nù lọrọ tẹ bá ń sàánú fún èèyàn lọwọ ẹ mọ gbèsè pè bíbélì wípé ẹni tó bá pe èèyàn ní ráka kíni túmọ̀ ráka ìwọ lásánlàsàn yìí tó bá sọ fọ́mọ ni kéjẹ pé ìwọ lásánlàsàn yìí bíbélì wípé ó wà ní ewu ọ̀run àpáàdé torí pé ó pe ẹ̀dá bíi ti ẹ ní èèyàn lásán mọ pe èèyàn kejì ẹ ní ìwọ ẹni ìwọ ajá mọ pe ẹ̀dá kan lájá torí pé ò lè dá wọn dá ẹni tó sì ròpin lónìí ọ̀gá ni lọ́la òjò lè pa ẹ wọnú ilé kan lẹ́ẹ̀mẹwàá wo ẹ mọ fojú pa èèyàn rẹ àṣé nìyàn mọ yí padà ọmọ amúgbótìyà rẹ lòun ò lè jèrè ọmọ ló wá lówó jù báyìí ó wá ń bẹ gbogbo èèyàn sí ó ní ẹ bá ń bẹ ọmọ amúgbó ọ̀hún kò wá mugbó mọ́ báyìí ó ti wá kọ́lé karùn báyìí ṣe wá rí àwọn ọmọ tó wá rán ní skul tí wọ́n jẹ́ olú ọmọ ńgbà kan wọ́n ti dẹnu kọlẹ̀ wọn àwà rọ́nà àbáyọ àṣọ ọmọ amúgbó ọjọ́ sí yóò padà kan àánú àṣẹ kì ọmọ tí ń fagbólẹ́gbẹ títì yẹn kì í ṣe òpin rẹ nìyẹn torí ẹni tó wà nu mọ́tò mírí sí ó lè ti parí àyàn mọ́ bí ṣe ń fagbọ́n kò tí ì parí àyàn mọ́ áńgẹ́lì lè gba láyà tí ó sì ju gbólẹ̀ ẹ bá ìfòsókè ogun ó jábọ́ lára rẹ̀ sọ pé ogun jábọ́ lára mi gbárúgbó ọjọ́bọ̀ ṣetán láti la ọ̀nà àbáyọ ta ló fẹ́ da dúró bábà dẹ̀ sí ilẹ̀kùn àánú tí wọ́n ṣírí àtinú orí lolúwo ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ lọ gẹ̀ ti sọ́sẹ̀ ti yọ odidi kan gbogbo ènìyàn lẹ́bàá wa dájọ́ sárúgbó ọjọ́ ní ọjọ́ friday ibẹ̀ làdúrà ó ti bẹ̀rẹ̀ odidi ọ̀sẹ̀ kan gbáko láfi ṣiṣẹ́ lé lórí ẹ̀yà wa kó ọ̀sán mímu ẹyọ mẹ́ta lọ́wọ́ ọ̀sán lẹ́nujọ́ mẹ́ta yìí lolúwa ń lò pẹ̀lú agbára tí n bá fi pray fún èèyàn ẹran tí arábìnrin tó wú ọmọ fún 25 years ọ̀sán la fi pray fún ẹ̀rípò ti dọ̀ lọ́mọ báyìí ọ̀sán la fi pray fún ọmọ tẹ́ni kò sọ̀rọ̀ ọmọ lẹ́yìn ọdún mẹ́rin ó ti sọ̀rọ̀ ẹ lọ gẹ̀ẹ́tì ọ̀sán ẹyọ mẹ́ta wá eléyìí kì í ṣeré ìyanu tó ṣe é wádìí ni ó dákọ̀ hospital ó dákọ̀ gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ ẹ wá wo ohun tóluwá sọ tẹ bá ti gẹ̀ẹ́tì ọ̀sán mẹ́ta ní àárọ̀ friday ọ̀sẹ̀ ẹ dẹ̀ mú yọ sásẹ̀tì kan lọ́wọ́ ẹ wà á gbé sórí ọ̀tà ọ̀sán mẹ́ta tí bá pè sí ẹ kó yẹn lọlé padà ṣùgbọ́n iyọ̀ yẹn lẹ́ filẹ̀ sórí pẹpẹ tó wá di friday ọ̀sẹ̀ tó wá ń bọ̀ lọ́hùn-ún lẹ́tọ̀ wá gba iyọ̀ yẹn padà má jà dì ọ́ mọ́lẹ̀
1: ona bayo seta ti de bayi ko se gunmo ko se pe mo e so fe ni ti o gbo ko gbo out of faith di o se yi iyo sunset kan osan mi mu eyo meta gbogbo eniyan a pade side of a garage ni kilan ko junction e bere pe church arugbojo le lo nilu ilorin gbogbo eniyan out to ayan mo re se

sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó ní kódà ìtìjú ńláńlá ló jẹ́ ìdíje fẹ́ yí àgbáyé tó ṣe tẹnubodò tẹnubepo yìí nítorí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ilé tó tako òfin àjọ fífà ó ní sódìáfọ̀ yíyaní fatino ó yẹ láre àjọ fífà mọ́ ó ní kó lọ ṣe gíre kó lọ yẹ̀ba ṣé wọ́n lé ọ̀rọ̀ ọlọgbọ́n a máa ṣe pẹ̀kí ìrẹ̀kí ọ̀rọ̀ ọmọgbọ́n nìkan nítun ní yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn nítorí pé ẹni tó jẹ́ ààrẹ fífà ń gbà kànáà stepladder ó náà ké ó fi pèlédé ó ní ẹ̀gbọ́n ṣe rí gianni fatino ó gbọ́dẹ̀ fipò yẹn lẹ̀ ó nítorí pé ó ti kùnà lórí ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nípa gianni fatino tó jẹ́ ààrẹ àjọ fífà lọ́wọ́ tẹ̀wẹ̀ ó lèmi láǹfààní láti gbé súnmọ́ ẹ̀yìn tèmi lónìí.

mílíọ̀nù lọ́nà ogún pọ́ùn ìyẹn 20 million pound ó gangan ni wọ́n fi gbọ́mọ ológun ńlá àlàyé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù necessity mo ń sọ nípa abdul fatawu ó gangan ló ń kọ agbábọ́ọ̀lù ìjẹ ẹni ọmọ ọdún 22 years of age àdéhùn ọdún márùn-ún òun ló tọwọ́ bọ̀ ó jẹ jẹ gangan nìyẹn kò bẹjọ dé ó dé pápápá ẹnádẹ́sì ó ti tọrọ àforíjì ó lẹ dọpẹ má bínú ó ní ṣùgbọ́n pọ́jọba ṣe ń gorí ọjọ́ tí gbà ń gorí ìgbà ó lẹ mọ̀ pé bá a ṣe ṣubú nínú àṣekágbá.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Taking Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Bẹ́ẹ̀ni bá tẹ̀lé fún ti gbó ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀jọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: kini so si te mic kan gbo ko gbo po nbu e o nbu e pa e
1: laise lawo leso
0: ko so si mic kan gbo
1: e jo ma binu ngba to ni ko so si mic ka yile ma ko nbu e pa e so mo po ti kede are ni e
0: je kede
1: o fo trumpet are
0: ngba te pe aba se yin lori e ki npa
1: ko so re do ni ko so re do ni
0: duro
1: se se o ma ro wo ke to jo Yes,
0: I can't.
1: Ada okay lai opere gege o di wo ninu wo iroyin punch to jade lojumo toni omi iroyin to jule ohun to pariwo na ni pe what a man can do
0: a woman can do bara
1: ah
0: ma ka royin lo mi o fejo o
1: better next time better
0: yi lo ma saye mo ebo bara
1: ah oda onle
0: o woman can do bara
1: Odi wo ninu wero ye punch to jade lojumo to ni kini won wi kini won so won pe are tinubu o o ma ti ranse kini ku orire si olootu agba ni ile oba united kingdom tutun be lo pe fun ajosepo to lorin to demara o laarin orilede mejeji are bola ahmed tinubu olori oko bambam nile wa nigeria gaga bawo gun mo lodo de kini won ya soro ki mo ti ranse e kini ku orire o si ani ti so olootu agba tutun fun ile oba united kingdom ye and the bam gege bi o ti wo ise o iyen assumption of office english ni won fi seri e be lo fi idaniloju han wi pe isakoso eni tin se olootu agba tutun fun ile oba united kingdom ohun yo mo so esorere o papa julo lagbon to ni se pelu ajosepo laarin ile wa nigeria ati ile oba united kingdom ninu atejade kan eyi to fi le dogan boro si gboraye o ninu atejade kan eyi ti o jade ni ojo isegugba ti ile ise to ri soro ile okere iyen latodo eni ti se agbenso fun ile ise ohun iyen kimembi ebi enfa lo mo fo kenke oro na si igbora ye o ile ise oba ohun o tepele ma bi pe are tinubu lo mo mu wa si ran ti wi pe saju ke olotu agba ile ohun tutun ko to gbe iku ida isakoso oni lasiko eye ti o kogba sile lenu lolo yi ta mo si British Prime Minister iyen olotu agba nile British ko leyi ti o kogba sile lenu lolo yi ko to ri pe won yan tutun miran o je ko di mo wi pe ajosepo to lori to nituma lo mo nbe laarin lewa Nigeria ati ile oba United Kingdom be lo ni ohun foju sona furufe ibasepo be koda ti o tu tayo be o gba balance re lo ni shoki omi punch lo seri e laaro to ni fa
2: Gẹ́gẹ́ bí congratulations bó ṣe ń fò kiri ní orílẹ̀-èdè yìí lójúmọ́tọ́mọ́ lónìí ọ̀gá àgbà pátápátá fọ́jọ́ ọlọ́pàá ọlátújú rìlì wẹ́nu dísù ó ti ṣe bẹ́ẹ̀ ó ti fọkùn ó ti fi kú okùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní àgbègà lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún láti rí assistant inspector general of police àwọn AIG mẹ́tàlá tó fi mọ́ àwọn commissioner fọ́jọ́ ọlọ́pàá ìyún CPC àwọn bíi 17 ṣe rí ètò yìí òun ló wáyé ní olú iléeṣẹ́ àjọ ọlọ́pàá tó ń bẹ nílùú Àbújá níbi tí gbogbo àwọn ẹbí àwọn tí wọ́n gba àgbéga àti àwọn kọ̀líìgì wọn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń bẹ lẹ́bẹ̀ wọn tó fi mọ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú òṣìṣẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti péjú pẹ́sẹ̀ láti bá àwọn ẹni náà láti bá wọn yọ̀ IGP Owájọ́ Kódi Mímọ̀ òun ni okùn tá fi kú okùn yíyé kìí ṣe fún decoration òun ni àti wípé kìí kọ́ ṣe wípé aṣojú ìṣàjò bí kò ṣe wípé lẹ́yìn ìgbà tá yí àwọn ìwé àṣeyọrí yín wò tá wò sọ́tún tá wò sọ́sẹ̀ tá wò fọ̀npá lìtù palẹ̀ a rí wípé ẹ ti ṣe takuntakun nínú iṣẹ́ ọlọ́pàá èyí ló fà á tí ìgbéga tí ó fi tọ́ sí yín ẹ má wàá rí ìgbéga ọ̀hún ẹ má fi máa gbá ru àyà ẹ má rí bí ìgbà tí ẹ má fi ọ̀pírẹ́ẹ̀sì bí kò ṣe wípé iṣẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi dìsáàfù ọkùn kú ọkùn yìí ẹ túbọ̀ tẹ́ra mọ́ torí àgbéga ò pín síbì kan ẹbí kí n mọ sá o IGP Ọlátújú Rìlì Wánu Dísù òun ló gba àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ńlá mọ̀ràn báhùn.
1: Ọ̀gá Ìláyè ọmọgbọ́n Omi ó di wọ̀ nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ tòní ẹni tí ń ṣe aya rẹ̀ ilẹ̀ wa mọ̀ ti gbé òbítíbitì owó èyí tó ń lọ bí 2 billion naira bílíọ̀nù 2 naira mọ̀ ni o mọ̀mọ́mọ̀gbé kalẹ̀ o láti fi sọ iléeṣẹ́ èyí tí wọ́n ti ń pèsè àwọn aṣọ ìbílẹ̀ tá a mọ̀ sí Textile Production tí wọ́n pè ní Akwete Textile Production mọ̀mọ́mọ̀gbé owó ọ̀hún kalẹ̀ o wípé kí wọ́n fi tukini ọ̀hún sọ bí ẹni sọgbà aya rẹ̀ ilẹ̀ wa mọ̀mọ́ olúrẹ̀mí tinubu o ni wọ́n mọ̀ ti kéde owó àgbọ́jú gbánù òbítíbitì owó abatẹ 2 billion naira bílíọ̀nù 2 naira ni wọ́n mọ̀ gbé kalẹ̀ o láti fi ṣìnà lọ́wọ́ lójúdọ̀ àti sọ ibùdó ibi tí wọ́n ni wọ́n mọ̀ ti ń hun àwọn aṣọ òkè ìyẹn Akwete Adwoven Fabric Industry léyìí tí wọ́n ló ń bẹ èwo ni hun.
2: Aṣọ òun ló ń gbajúmọ̀ lọ́wọ́ báyìí.
1: Ẹ̀ẹ́
2: Akwete
1: òtútù gbọ́ yẹn náà.
2: Òtútù
1: gbọ́ yẹn náà. Tó ń bẹ ní ìpínlẹ̀ Abia Omi bẹ́ẹ̀ ni mọ̀mọ́ Olúrẹ̀mí Tinubu wọ́n mọ̀ pàrọwà o sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ jáwé sóbì kí wọ́n sì mọ àgbéga bá àṣà àti ìṣe ilé wa láti mú kíkiní ọ̀hún kó bára dọ́gba o pẹ̀lú bí wọ́n ti ń ṣe láwùjọ àgbáláyé ẹni tí ń ṣe aya ààrẹ ilé wa ni ó mọ̀ fún kẹ́ńkẹ́ ọ̀rọ̀ ọ̀hún sí gbọ́dọ̀ yóò ní ọjọ́ ìṣẹ́gun lásìkò tó ṣe àbẹ̀wò sí ibùdó Akwete níbẹ̀ gangan ló mọ̀ ti jẹ́ kó mọ̀ wípé ìpèsè aṣọ ọ̀hún ni ó mọ̀ gbúdọ̀ máa pèsè rẹ̀ lọ́pọ̀ yanturu láti mú àgbéga tó lọ́rìn bá ẹ̀ka ètò ọrọ̀ ajé pàápàá jùlọ ní ìpínlẹ̀ Abia bẹ́ẹ̀ ló ké sí tolórí tẹlẹ́mú àtiwé àtàgbà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó mọ̀ ṣe pàtàkì o ká mọ̀ dáàbòbò àṣà àti ìṣe ilé wa ká sì mọ̀ gbé kíní ọ̀hún lárugẹ pàápàá jùlọ àwọn tá a bá ń pèsè lábẹ́lẹ̀ ọgbà bọ́lá àṣírí àbí Omi The Nation ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní fa.
2: Ń gbọ́ mo gbọ́ Akwete òun là ń jẹ lọ́wọ́ báyìí.
1: Akwete ẹ̀jẹ̀ ibi tá ti ń pè ṣe aṣọ tó ń fọwọ́ ọ̀hún ni.
2: Wẹ́yìn tẹ́ mo fashion kò lè yé ó ti yá àwọn Gen Z.
1: Ǹlẹ́ o.
2: Ẹ jẹ́ mú nínú ìwé ìròyìn eléyìí tá a mọ̀ sí Vanguard tó jáde lójúmọ́ tòní. Ṣé rí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń bẹ lápá wo re ile adulawo eleyi ta mo si eko wa se won ti kede ro ngba won lati se agbe kale igufe owo kan eleyi ti gbogbo awon ile de eko wa se o ma lo iyun na pe ni owo ti won pe ni eko iyun ni odun 2027 se ri ajo eko wa se won te wajo won ni agbe kale owo yi ti won pe ni eko yi ohun ni yo mu ki igboro ki o tun de ba eto ara je awon orilede apa iwo orun ile adunlawo ti yo tun mu ki ajo sepo won ti badan mara won ni igbese ye ohun ni won fenu ara re ko ni bi ipade awon lori orilede ile apa iwo orun ile adunlawo eleyi to waye ni ile ijoba orilede Sierra Leone se wa ri egbe eko wa se won ni bi o ti je wipe awon orilede won koju ipenija eto ara lọwọ ye to si je wipe eyi tun se ipalara fun awon orilede apa iwo orin ile adunlawo won ni sugbo gbogbo e lo ko le din igbese lati se agbekale owo eko lati se agbekale re oni eyi yo ti mu ki ajo sepo ori ojaja iyun ni awon orilede apa iwo orin ile adunlawo bawo ni eko money o se je bawo la se ma na se yo ra gari lojo oba gbogbo e gbogbo e alaye nbe lenu ijoba
1: Abe ogbo o mi ogbo oko guide papa papa bi oga o di wo ninu wero the nation to jade lojumo to ni kini won wi kini won so bo tin lo legbegbe legbegbe la wa na tele be tin fetiko lo ni weku na na ma gba o lo ni weku elele lori o to ni se pelu oro eto abo to gatan ti kini ohun ti o bara dogba to ri wuge wuge ti ni ti buto ro orilede wa Nigeria won wi pe are tinubu mo ti buwo lo idasile iyen new army battalion si ipinle Kwarao, omi, eni topo kenki oro, sigura ye inye gomina, ipwile Kwara, Malam Abdulrahman Abdulrazak, losi soloju egwaro, wo, arebola, medi tinobu, lori oko bamba, nile wa Nigeria ma, timu gege, atitaka nao, biyo tibu walo, ntoni shekwa lo, dasile, ajo ombo gotama, si New Nigeria Army Battalion, si ipwile Kwara, gomina Abdulrahman Abdulrazak, loma kede oro, wo, sigura ye, gomina, oja kwa dimima, ipe battalion o ni won mo gbe ti o ti won si fidi re kale ka si lu omaran o ni joba ibile irepo odun ni ipinle Kwara lojuna ati daju pe ise tubo lo si papa julo lati mu koro eto abo kikini ohun ko duro re o ni ti toro ipinle Kwara ninu atejade ke ti won bi lede gamboro si gboraye ni ojo isegun ibe gangan ni gomina Malam Abdulrahman Abdulrazak ni baba mo ti dupe dupe pe okun lowo are tinubu o fun bibu won lo idasile iko omo ogun ohun ta mo se military formation na be lojuwe re gege bi igbese kan gbogi ninu igbiyanju lati koju oniro ipenija lolokan ojo kan leyi to nfi eka eto abo orilede Nigeria te mo eka eto abo ipinle Kwara lape o bo balance re abi ise lo ise oduro the nation lo seri e laaro to ni omidan o
2: eje kemi na mo gege bi ile igbimo asoju sofin le wa ti pinu lati sewade onka awon mo ile Nigeria eleyi ti won seku pa awon ti won farapa awon to padenu dukiya won lasiko ti won doju ija ko awon ajoji iyun lojulede South Africa awon asofin ile Nigeria won ni alaye yi se koko omo Nigeria melo lo padenu emi re melo le se lese melo le daran su oko wo re won ni awon nkan won ye yo je ki awon le fun awon omo Nigeria won ni owo gba mabinu ki awon le dabo bo won ati leyin to yawon ti da todo ijoba ile Nigeria igbese yi lo waye leyin agbe kale asofin kan ti won poruko re ni babaji ni Benson eni to soju ekun idibo Ikorodu federal constituency ni pele Eko nigba to so di mimo oni ha o ma foju awon ile Nigeria ri nkan oju won ma ri Oma riba ibaye, enyo nlogi le de South Africa. Oni lati adu pipe senyi, awo male Nigeria. South Africa ufala lo funwa, oni jugba jugba gwe la. Ani lati wala ye, nyepa wanti mo jade la ye. Awanti mo fala pa, awanto ko wawa, to diyo wuti, wanda nasu. Ati awanto pada nuduki ya, nlogi le de South Africa. A o kog bado je, ki bo gwe la be. Ewo, iwe ilo ye damo se, daily post ilo mpari water
1: ta ta be so ngba pe ni jo lo be mo roko eh o ti ni get o fe gbe se
0: mi ko daily post lo pariwo
1: okay o fe gbe gesi
0: ki lo de to n like o ma fa wa la bayi
1: olohun ma je I'm a very
0: e je lo polowo
1: oja e je lo taja ti a o ni ta ambo a ni pede

Elite Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́ láwùjọ àwọn ilé ìtura. Ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni? Àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́? Yóò sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára. Ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìndò látọwọ́ aláṣẹ tó mọ kú tó pọbẹ. Pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ̀ buffet láràárọ̀. Àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bí lobby bar, ibi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday. Bákan náà ni a ní VIP àti VVIP lounge. Fún ẹ̀yin ọ̀tọ̀kùnrin ìlú, ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside. Ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic. Àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa. Ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel. Ó fi jẹ́ ilé ìtura onírẹ̀rọ̀ márùn-ún. Ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic. A wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin.

láti ṣe ìdápadà bẹ́ẹ̀ ṣe ń bá wa rajà nípa jíjẹ́ ẹ̀bùn mọ́tò ọkọ̀ kóró pé ẹ fi máa tàwọn ọjà yín pẹ̀lú SUVG ó ti wà nílẹ̀ fún gbogbo distributors ẹ mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ bá ṣe ń bá wa rajà tẹ́ sì ń tajà wa tó lẹ́sẹ̀ ní àǹfààní àti jẹ̀bùn kóró pé àti jeep SUV ẹ ti mọ iléeṣẹ́ Amugo Global Network tó ń ṣe ìpara jimpo rí gẹ́gẹ́ bí ṣe wa bá ṣe máa ń ṣe lọ́dọọdún Dumos Reward láti iléeṣẹ́ tó ń ṣe jimpo rí jáde ẹ̀bùn pàtàkì tún wà fún best distributor of the year ó lè pè wá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí 08120879930 tàbí 08120879931 iléeṣẹ́ Amugo Global Network tó ń ṣe jimpo rí lórísun ẹwà fún gbogbo ènìyàn àlàyé àti àsọyépọ̀ ń bẹ́ o.

lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: leto ta mama go.
1: Ẹjẹ́ kọ́mọ̀ ṣe báyìí máa kìí kábọ̀ sórí ètò ẹ̀bá wa dá sí ní ìkànnì ìdá Monday ti 8.7 FM ìlọrí. A gbọ́ tí ẹ̀ka ètò ìlera ní gbogbo ọjọ́rùú. Ẹ ti mọ bí a ṣe máa ń ṣe wípé orí ètò yìí láti máa ń dára wa lẹ́kọ̀ọ́, lára wa lọ́yẹ̀, gbára wa níyànjú lórí ọ̀nà tí a ó fi gbé ìgbésí ayé àlàáfíà, ìgbésí ayé ìdùnnú, ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀. Omidan Ọláyinka Ajẹ́ni Ajíbádé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Ẹ tún kú ojúmọ́ wọ̀.

0: tí wọn náà yóò sì wọnú ayọ̀. Ọ wá darapọ̀ mọ́ gbogbo àwọn tó ń ṣògo nínú ògo. Fún ẹ̀bi àdúrà àti ìgbaniníyànjú, ẹ pé wòlíì sórí nọ́mbà yìí 09012537343. Lẹ́ẹ̀kan sí 09012537343. There is no problem without solution. Kò sí ìṣòro tí ò sí ọ̀nà àbáyọ. Jésù
1: ló wà. Lẹ́ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kọ̀kọ̀ tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilé ṣe ti mú àdínkù dé bá owó tí wọ́n ní káwọn tó ń tẹ̀wé máa san láti ṣe àgbéyẹ̀wò ìwé kíkà. Ìlẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin lẹ́yẹ fún àwọn iléeṣẹ́ ìjọba ní gbèdéke oníwákàtí 48 lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí àjọjọba kan tí wọ́n ní wọ́n dá sílẹ̀. Mínísítà nílẹ́yẹ fún ètò ààbò Musa Tako Aiso kò fiṣẹ́ sílẹ̀. Ọmọye fún ipò gómìnà ní ìpínlẹ̀ Kwara nínú ẹgbẹ́ òṣèlú NDC bẹnu àtẹ́lu ìgbésẹ̀ àjọ kẹ̀bẹ́ RS bó ṣe gbé àwọn ilẹ̀kùn àwọn iléeṣẹ́ kan ti pa. Ní ilẹ̀ òkèrè wọ́n tú okùn lọ́rùn Rahul Gandhi nílẹ̀ India lẹ́yìn ìgbà tí wọ́n fi gbé fọ̀nú ọ̀kan tó wáyé. Ikọ̀ WOFSU fagilé ìgbáradì rẹ̀ látàrí kó dáre tó kùnà láti kúrò lórí pápá ṣeré. Ẹ̀ka àsan akíwà pé a kú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀yìndà mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn. Kásọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. Ẹ wò wá ní YouTube wa ní Adiamond 887 FM. Kúrò náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ̀yin omidan ẹmọ ẹ̀yí dájú. Ìdí méjì ló máa ń mú àwọn ọkùnrin súnmọ́ àwọn obìnrin. Àkọ́kọ́ ni nítorí ìbálòpọ̀, ìkejì sì ni ìfẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àwọn ọkùnrin kì í fẹ́ ìyàwó nítorí ìbálòpọ̀ tàbí ìfẹ́ bí kò ṣe nítorí ìfọ̀kànbalẹ̀. Àlàyé rẹ̀ rèé: ọkùnrin kan lè nífẹ̀ẹ́ rẹ kó má sì fẹ́ ọ gẹ́gẹ́ bí aya. Ọkùnrin kan lè bá ọ lòpọ̀ fọ́pọ̀ ọdún láì nífẹ̀ ọ gẹ́gẹ́ bí ìyàwó. Ṣùgbọ́n ní kété tó bá rí ẹnìkan tó mú ìfọ̀kànbalẹ̀ bá ayé rẹ̀, ó lè fi ṣaya. Mo ti rí ọ̀pọ̀ ọ̀dọ́kùnrin tí wọ́n a máa sọ èyí pé mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí ṣùgbọ́n mi ò rò pé mo lè bá a gbé títí ọjọ́ ayé mi. Olùwòye ọjọ́ iwájú ni àwọn ọkùnrin jẹ́ lásìkò tí wọ́n bá ń ronú nípa ìgbéyàwó. Wọn kì í ronú àwọn ìmúra ọjọ́ ayẹyẹ ìgbéyàwó tàbí àwọn ohun mìíràn tí àwọn obìnrin fi ń ṣe afẹ́fẹ́ yẹyẹ. Ohun tó jẹ́ ìrònú wọn ni bóyá obìnrin náà yóò lè gbé ilé ró, bóyá yóò lè tọ́jú àwọn ọmọ àtọkọ, ǹjẹ́ ó lè fún mi ní ìfọ̀kànbalẹ̀ tí mò ń fẹ́. Ìrònú wọn nìyí. Àwọn ọkùnrin kì í fẹ́ obìnrin tí yóò kó wàhálà bá wọn. Ìdí nìyí tí ọkùnrin kan lè bá obìnrin kan gbé fún ọ̀pọ̀ ọdún kí ó sì bá ẹlòmíràn pàdé láàrin oṣù kan kó fi ṣaya. Ìfọ̀kànbalẹ̀ ni wọ́n ń fẹ́. Ìgbádùn ara ni ìbálòpọ̀ jẹ́. Ọkàn ni ìfẹ́ ti ń wá. Ọwọ̀ ni ìfọ̀kànbalẹ̀.
2: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rẹ̀ ni ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilé ayé ti mú àdínkù dé bá owó tí wọ́n ní káwọn tó ń tẹ̀wé san láti ṣe ìgbéléwọ̀n ìwé kíkà àti owó tí wọ́n ní kan san láti rí pé wọ́n buwọ́lu ìwé kíkà lórílẹ̀ yìí. Wọ́n yẹ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ṣíṣe ìgbéléwọ̀n àwọn ìwé kíkà. Wọ́n ti gbà ti pàṣẹ wípé kán dáwọ́ padà fún àwọn òǹtẹ̀wé tó di san owó tí wọ́n kan san ṣáájú. Àtẹ̀jáde kan tó lédè lónìí ọjọ́rùú láti ọwọ́ akọ̀wé àgbà fún àjọ ìjọba lẹ́yẹ tó ń rí sí ọ̀rọ̀ ìwádìí àti ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Salisu Shehu ṣàlàyé wípé àdínkù ọ̀hún ó ní ó ti wáyé pàápàá jùlọ wípé tẹ́lẹ̀ rí owó tó jẹ́ ₦2,000 fún ojúwé kọ̀ọ̀kan fún gbíṣe ìgbéléwọ̀n àwọn ìwé ní báyìí ọ̀nà ó ti di ₦1,500. Ó tẹ̀síwájú pé ṣíṣe ìgbéléwọ̀n gbogbo ìwé kíkà tí ó jẹ́ ₦1,000,000 ní báyìí ó ti di ₦1,750,000. Ó ṣe àfikún rẹ̀ wípé àwọn ohun tó lè sanwó ṣáájú ò ní wọ́n dáwó padà fún. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó tẹ̀síwájú pé ètò náà òun yóò gbéra sọ tó bá di oṣù kẹsàn-án ọdún tá a wáyé. Lábẹ́ ètò tuntun ọ̀hún, ìwé kíkà tó máa buwọ́lù nìkan ò ní wọ́n máa lò ní ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Nínú ìròyìn mìíràn, ìlẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin lẹ́yẹ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa tanáwádìí iléeṣẹ́ ìjọba kan tí wọ́n dá sílẹ̀ níléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tó ń gbé kalẹ̀ láti ṣe ìpolongo fún àwọn olùdókòwò ní ilé òkèrè. Ó sì ti fún àwọn àjọ ìjọba tó wúkùnà lati fara han ni waju igbimo te koto ton gbe kale ni wakati mejeje ni adota lati fara han pelu eri ni waju igbimo hun alaga igbimo hun yusuf gadi lo ta wa ki wowo hun epe ton ma kuna lati fara han ni waju igbimo tan gbe kale ni ola ojobo won fi oju won ko atafin o tesu ajo epe iwari tin lowo oni lati fi de mole boye ajo hun lo ba ofin mo ati owo ton pe ya mo fun ajo na ewe igbakeji are ele yeteleri atiku abubakar ati kesi are platinumbo kotoro aforeji lowo awon mo leye abi ko fi sesile lori esun to lede lori sise idasile ajo ijoba kan ile ise are le ye tan gbe kale lati se ipolongo fun awon ile ise ni ilu kere atijade kan to lede latowo agbenuso fun atiku franc shuaibu atiku selaye wipe orun takora won to lede atowo banki agbale ye ati office asewo agba lede yi ti fide mule wipe sako tinubu oniko na ko yawo ege bi omoye fun ipa re ti egbe oselu alatako adc ohun sewi oni tinubu oni oye ko pase kan se wa le to nipan lori esun hun sugba to wa je bi ofoju won katafin o wa tenuma ipe tinubu kuna ade se leyo tumo si pe ko ye ko si nipo mo ege bi are lori lede yi Nino iroyin miran minister ni leyin fun oito abo ajagun fenti Christopher Musa sitako ayi soro ipo ofise sile o selaye pe iroyin ohun lo je ofe goyi geje fi papo fin gbe awon to wa ni di ayi soro ohun nigba to soro leyin pade alati lekun mori pelu are Bola Tinubu ni le gbe are leyin lu Abuja na go segun Musa tenumo ipe ohun o soro lori ipe ohun fe fi ise sile o tesiwaju ipe igbesa na ni won gbe lati de ipe won se akoba fun ase to lede latowo amo ologun lori lede yi ege bo se wi oni won se awari awon eyan to wa nidi royin ofege ohun minister na tenumo ipe won se papo pelu are Tinubu asufuta leti igbesa amo ologun lori lede yi papa julo ina re dun ase wi to lede latowo amo ologun Musa wa kesi amo le katesiwaju lati ma satileyin fun awon ajo alabo lati dekun igbesumo mi ati kokun jalu lorilede yi ni ipinle Kwara omoye fun ipo gomina ti egbe oselu alatako Nigerian Democratic Congress NDC ninu eto dibo oro to nbo ni ipinle Kwara ojogbarun mi ni Ajia ti bu enu atelu esu kan to lede ipe ajo ijoba ipin kan pa labole re RS oni egbe awon le tekan ti pa lori ifafa to de lori oro oware aje atenumo pe igbesa na lo sese ko se akoba fun idagbasoke oro aje ni ipinle yi nigba to kopa lori akotun eto editors hangout to ti kan damo 8.7 ni ilorin aje atenumo pe gbigba oware oni oye ko ni akoyawo o teso aju pe aye ta ti pa hun oni o sese ko se akoba fun atije atimu awon eyan aje Bakesi agbe RS ni ipinle Kwara kokolede ilana ton le papa julo nipa ofin lati ma gbe ile se tipa o tesaju pe kan lo si awon ile se na pada o tenumo wipe ijoba ipinle Kwara oni ko mo lo ile se ijoba ati doro mu aroselu alatako egbe oselu NDC ton ko ti transfer sile eto saju lati ma gbe ru bese be ni ipinle yi Iko Boko Haram sise loju foran gan lati se ikede ipapoda ikan lara awon ton se ni eka royin re Abu Salim Abnawi tanja okamire atowo awon ologun le yin gba tan gbianjo a se kolu si buba awon omo ologun ni ipinle Borno Adele adari oro royin fun awon ologun operation de kai captain Mohammed Goni lo fi de mule nigba te fan re loni nigba to fi de mule ipe Abnawi oni o je ayaworan fun iko Boko Haram to si wa lara awon agbosun ti ja okun mi won ni agbegbe Lake Chad Basin ege bi ego ni se wi o tesiwaju ipe Abnawi siseri lati se ikolu si awon eyan ni ile Cameroon ko da pa mo eka oro royin iko Boko Haram ninu fona oni se jumata to ledi hun won fi de mule wipe Abnawi o sise ni eka ibara ni soro fun iko Boko Haram ko to ja okun emi re ni ipinle Adamawa o le ni awon eyan ti won to ogun to ti dagbere faye latari bi oko aya bi oko ojo mi kan to gbe awon arinajo to to adota seri ni ori odo to wa la Nigeria ati ile Cameroon ni ajin oko lo gbera ati agbegbe gara ton lo si ilu yola ni ipinle adamawa ile Nigeria oko lo gbera ni gora ni ile Cameroon oko ojo mi ohun oni won ni o tun ko awon ohun ja tan fi nko ile ko ri pe ori ni ajin ojo ache won fi de mole pe ejire to koju lajin lo je ki okan ri ni ori omi to pala laarin ile Nigeria ati ile Cameroon ogoro awon oku oni won ti ri awon to ri koyo sin gba itojo awon osise adola ni Nigeria ati ile Cameroon ti bere igbese lati mo wa awon to ri sinu omi ohun o bere wadi lati mo okunfa isele na iroyin ekun re ni amuwa se ti gboyin lati kan da mo re ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimi ranpe yi alo si ile okere ni ile India won ti okun lorun adari egbe sara latako yin le ohun Gandhi lekan si akiyin pe eku ikale
3: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
2: lati ile Diamond FM
0: e ka bo pada iroyin ekun re ni amuwa se ti gbo yin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara iroyin ohun tesiwaju ni ile okere adari oseju alatako ni ile India Rahul Gandhi won yi pada to ko lorun re anko fin gbe ni ni dehi atafonu kan ton lo lowo ni ile India kan pe fun atunto ni eka etioko Gandhi ati awon eka oseju alatako ni won anko fi gbe won ni ita ilegbe o lo tu ijoba ile India ni adi Modi won se atileyin fa keko tun fe onu ni ile hun ife na oni awon akeko nse ati awon egbe oselu ko cross junta party CJP tan pe pe ki olotu ijoba ile hun Modi ati minister fun eto eko demantra faka fi se sile latari bi idanwo ta akeko fe ko fun lati wo ile eko tin ko nipa isegun oyinbo oselu jade ti awon akeko to le ni million meje se tun se pupo akeko won ni o ti pokun so awon asofin alatako ni oni won fi onu ni legbimo asofin ile won fi onu waye kakere ti butoro ile India latari isele na sibe ni ile kere ile gbimo asofin ile France ti buwalu abado fi kan to gbegijina awon majesi eton ti pe odun medogun won ni anfani mo si awon itakun ojopo ayelujara France ni la koko ile Europe to gbe gbese be abado fi ohun oni ogoro awon asofin bo walu yo si graso ninu osu kesan papa julo awon eyan oni won mo bere lati fi dia mule jore won ko ti ni anfani ati ni itakun tan ma lo awon takun ti fun ni osu merin ati gbegede na awon oju takun won to je pe awon majesi lo nlo papa julo eto ohun won ni ko ni se akoba fun awon itakun to ni se lori eto eko labala iroyin ere idaraya iko won fountain won dara se olofa gele igbaradi re ni ojo osegun latari bi agbabol omole yi tolu aroko rare se kuna ajoko re papa nigba ton ni kunye darapo mo iko agba oje iko agbabolu wolves iroyin fi lede bi pese le won lo fa ti oluko ni iko wolf sisa pensoto fi fi de mule pon setan lati ri pe o n gba na ju awon agbabolu to ba fe se ju agbara won lo ninu iko hun awon sise labo oni won kurede ti ibi tan se igbaradi ni Compton Park ni oni ojoru aroko dare oni won funanfa ni lati darapo mo iko na tan gbarade lati wako pelu iko Modern Earth United DJ oloro so de saju sa miran balogun iko super ego sile yun fe un dede ti fi orokun otun re sese ko si ko pa nigba ti ko pesika ba wa ko pelu iko FC Midland nunu edija ko pa nuje Eva Europa League iko agbabo to file Turkish gbugbe fidia mule ipe agbabo ro sese ma to gba ifese won se elekeji to le kan sa won kokona re ijoba apapo ile ye ti mu adeku de ba owo ti won mo san lati owo awon to ntewe lati se igbele won iwe kika a so fun yin pe le kan sosofun le yi fun awon ajojoba ni gbedeke oni waka me di ni adota le fara ni waju re lori wadi kan ton lo lowo minista ni le yi fun etabo musa takwai so ko fi se sile ni ipinle kora aka fun yin pe omoye fun ipo gomina egbe oselu ndc ajia penu atelu esun pe ajo kbe ara se lo gbegidina awon le se kan lori oro wo ri ni lo kere aso fun yin pe won tu okun lorun gandhi ni ile india la ko tan aka fun yin pe iko wopsi fagile igbarade re ni anojo osegun latare bi arokoda se kuna ti kuro lori papa isere ni 1894 oni won se edeje ere sisa fun awon oko to waye ni ile france oko si gbera lati ilu paris de ilu red to eyi lo pin iroyin ohun e pade wa to ba di agomo abo lo ni fun agbaye wa ni kan diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara adeyemi adewale ni lo turoyin taiwo adeyemi lo tu to ka se ti gboyin lekan si akiwa pe akowo lenu share

0: extra little canto skin back at Jukalo, to my desert bony, Nikone Diamond 88.7 FM, Nibugo Jaji Monday, or Joy Shagun Tuesday, or Joy Friday, Awada FA, or in Lolo Kojokan, Lori to Bedu Extra. Bedu Extra Nikone Diamond 88.7 FM wo bo se lale wo bi asese yo sumari o mole rukusu bi oju omo tutun o nda lala o nku riri o ta lenu bi kile se ki rin se Bedu Extra to se yi yo dun yo ngari be o ta ta kanu bi o me se
1: le o me le a ko ta wa ta
2: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.
3: Keep listening to Diamond FM 88.7.

ìrìn àjò oṣù kéje oṣù àṣẹ pé mọ́tò perfection ẹ̀yìn ọmọ july ó yẹ máa gà sọ́lọ́ ẹ máa gà sọ́bọ̀ kẹ́ ẹ wú lọ kẹ́ ẹ wú bọ̀ káwọ̀ tá a yín kí wọ́n tẹ́bọ̀ àwọn àtẹ̀ránṣẹ́ ti wọlé sẹ́pà bígò ẹ jẹ́ máa mu ní kọ̀ọ̀kọ̀ lákọ̀ọ́kọ́ná ẹ jẹ́ máa kí ọmọ ọlọ́jọ́ bí èní ọláṣẹ́ rí kí àyìnlá ẹ̀dùn ọmọ àyá ológì nílé ìlọrin èní gógógó lọ́jọ́ bí tiẹ̀ àgbà òǹpèdè àgbólóhùn bí àjọtẹ olùgbóhùnsáfẹ́fẹ́ tó gáyẹtẹ nílé ìlọrin ní ìpínlẹ̀ kwara tí e mọ́ káàkiri tùbútùrú ilé àgbáláyé ṣọlá sẹ́ríkí àyìnlá ẹ̀dùn ọmọ àyá ológì nílé ìlọrin kò ní lọ́jọ́ bí tí ẹ̀ gùn happy birthday to you long life and prosperity ìwà mi ó yẹ lọ máa jẹun lọ kò sáàwẹ̀ bàákùnù bàbá bàbá ọ̀gá àwọn ọ̀gá alhaji abdul fatah dawaha jagaba òní gọgọgọ lọjọ́ bí tiwọn náà agbọ́jẹ olùgbóhùnsáfẹ́fẹ́ oná ń bàbá yìí bàbá abdul fatah dawaha alhaji jagaba happy birthday to you sir long life and prosperity more money.

producer. Come on, bless. And prosperity. Checking Jingu Be. Fuyina. Bikin Lucia Kere Baba. Nítorí pé ẹ ti bá wọn lórí ìrètò, ẹ ti bá wọn lálùbáríkà tó ń wáyé. Ẹ̀yin ọmọ July, ẹgẹ́ yàtọ̀ gan. Ó yẹ jẹ́ kí n lu agogo kí n kí n gúbẹ̀ fún bàbá yẹn. Happy birthday to you in advance, in love to you, bàbá. Ẹnà máa jọ́nà kò sáwẹ̀ ń gbòòrò ayé o. Ẹ máa ṣe sẹ̀mẹ̀ǹgbẹ́. Shout out to my son Daniel Oluwa Jomiloju. Tayomo Ayodeji, we clock 3 on the 25th July. Eh da ku kilo ko yin. Eh fo ko yin si. Kilo de kilo sele e tumu. E ye kin celebrate en omo yen na. O tun wa je namesake temi. Ayodeji. Oluwa Jomiloju Daimo. 25th. Olojo bi ti e. Ba mi du pe pe pe pe pe. Awon mo set, awon mo July oje. Ah, September, e mo September kilo.

0: pàtàkì nínú wọn ọ̀gbẹ́ni adédèjì olúṣọlá.
1: Happy birthday.
0: Mrs. Ayọ̀niyi Olúwakẹ́mi wọ́n ní ká máa kí wọn dáadáa pé inú ìrìn àjò oṣù keje olọjọ́ bíi tiwọn ìyẹn ọ̀gbẹ́ni adédèjì olúṣọlá wọ́n ní happy birthday to you lord of prosperity. Wọ́n ní ká ẹ pẹ́ bó Mrs. Ayọ̀niyi Olúwakẹ́mi náà ní ká máa kí yín. Ìjọjọ́ ọmọ ọṣù keje ni July celebrant ilẹ̀ yìí méjèèjì.

0: ṣeun wa kaabo pada. O dupe pe yi kuro be. Ẹyin ti lepo. Ẹyin ti tamak. Ẹyin ti nbe lawọn garage gbogbo. Ìṣọwọ́ ọlọ́kadà ń marú wá. O gbẹ yóò ń kóró pe. Ẹyin ti atẹ dúró re ń gboro ayé. O dupe mo mọ lóore o. Bẹ́ẹ̀ tí ẹ̀yí kúrò bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó wà lórí wáyẹyẹ. Ẹ fi lẹ̀ sórí ìkànnì yẹn. Wọ́n ló ń dúngbò. Ó ń gilẹ̀ bálábalàgbò. Àwọn tèmi tí wọ́n gbọ́ ń pa. Àwọn tó dànjá sí. Àwọn tèmi tí wọ́n fọ́nbù. Ó wà ọ̀nbù tá a jọ ń bọ́bù papọ̀ ń gbogbo ògbà. Àwọn tèmi tí wọ́n pentagon ayọ̀ di pentagon gogogo nìyẹn. Nítorí pé àjọrò àjọlẹ̀ pọ̀. Sí ike wọ́n sọ́nà ni ọlọ́run. Ẹ jẹ́ àmọ́ ayé aṣẹ́ lápá ibi tẹ́ ẹ wà yẹn. Ìjọ ń tàwọn pàṣẹ lé lẹ́yìn. Ẹ máa rọ mára bí aṣọ kẹ́ máa dé mórí bí ibẹ̀ ti gọ́. Ẹnú bá bá rí gàfúnmá ìjọba ẹni mú. Ó yà máa ṣe díẹ̀ díẹ̀. Lẹ́nu màsíìnì tí fi ránṣọ yìí. Orí pa àwọn bí wọ́n bá ti gbọ́ pàṣẹ yé tí báyìí. Ó lọ fáfá.
1: Ọ̀pá kọ́kàkàkà kọrin tí wàá pàṣẹ láti lẹ.
0: Ok, all right. Ṣé ẹ rí lọ́sàn-án yìí? Àjọ fẹ́ explain táyà ní àmì èèyàn tó máa wá lẹ́fídẹ́ǹsì inú wa àbí kọ́lọ́pọ̀ ọkọ everybody. Ẹ fara balẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o.
1: Àwọn èèyàn ń jẹun ní ibẹ̀ ò bá sọ.
0: Ẹnìkan parọ́ ọmọ yín wọ́n wá fi ìyà jẹ yín gan. Kódà gbogbo àwọn tí ń bẹ ládùúgbò náà ti wá ń fojú ohun bàjẹ́ wòyìn. Ṣùgbọ́n ń bi tí wọ́n fa ọ̀rọ̀ yìí dé. Àṣírí wá tú sí yín lọ́wọ́ pé ṣe lẹni ẹ parọ́ ọmọ yín. Ẹ̀yin mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti wá mú. Ẹ ti wá mú pé irọ́ ló pamọ́ yín. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ yín kọ̀kọ̀. Ó ní kẹ́ẹ̀ gba 2 million naira. Pé kẹ́ dákun ẹ má tún láṣìírí kán má bàá mọ̀ pé irọ́ mo pamọ́ yín.
1: À ń gòkè sí kún lè bá sọ̀rọ̀ o.
0: Ẹgbọ́n ṣe ẹ máa gba 2 million naira yẹn àbí ẹ máa gbé lọ sílé ẹjọ́ pé bàyìí lórúkọ jẹ́.
1: Tàbí tẹ́gbẹ́.
0: Abẹ́ẹ̀dì ọ́ ní má ṣeun. Mo ní nǹkan sọgbẹ́rẹ́ dowó. Abẹ́rẹ́ ò ní gún yín lọ́wọ́. Ṣé mọ gàfúmà? Àti gbogbo ìṣọ̀wọ́ àwọn aráṣọ ńlẹ̀ yìí. Àwọn aṣaralóge.
1: À ń gòkè sí kún lè bá sọ̀rọ̀ o. Inú ń bí wọn.
0: Ẹ gbọ́. 2 million naira ẹ ṣe máa gbà á bí ẹ máa gbẹ́ni ẹ lọ ilé ẹjọ́. Ó gbà yín lórúkọ jẹ́ torí pé àwọn ará àdúgbò ti ń fojú owó ń bàjẹ́ wò yín. Ẹ dẹ̀ ti jẹ̀yà gan-an lórí irọ́ tó pamọ́ yín. Ẹ máa wá gbowó yẹn àbẹ́ máa gbé lọ iwájú ilé ẹjọ́. Mo ní bí yín ni sà. Mo ní bí yín ni mà. Ẹ já jọ explain kájọ ganu sí. Ẹ máa gbàgbé bẹ́ẹ̀ bá pè sórí ètò yìí. Ẹ dá ti yín mọ́ o. Ẹ torí pé kò lè dàbámọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa tọdún 2026 yóò fi parí láṣẹ ọlọ́run ọba.
1: Láti pàfin lóyìnbó fún mi o. Láti pé gúdígúdí ní gàlà.
0: Ṣé owó yẹn lẹ máa gbà ní? Àbí okọ yín tó bàjẹ́ yẹn lọ tún ṣe níwájú ilé ẹjọ́? Ewu lẹ máa gbà ń bẹ̀.
1: Àmọ́ ní sẹ́yìn.
0: 0913655 6952 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ bínú. Ẹ lè pèsè. Ẹ jẹ́ máa ṣe wẹ́rẹ́ di wẹ́rẹ́.
1: Ẹ̀mẹ̀ fàlọ́mọdé àgbẹ̀ sẹ́nu o. Ọkọ dàgbà kórìí ìjòkòrí o. Ọmọdékun ládàá ó ti ṣó ọkọ̀ lè rí.
0: 0913655 6952 Ẹyàn kan ti ń kan kinní mi lápá bí ẹ lóò sọ́mbọ́dì.
2: Láti ẹ̀ mà.
0: Ó yá bà mí mo gbé fún yín sà.
2: Fílẹ̀ ọwọ́ méjì fẹ́yàn kan ṣoṣo.
0: Ọwọ́ méjì lókè fẹ́yàn kan ṣoṣo ó bọ̀ jẹ́ ti. Àmì àṣẹ ọlọ́run àtẹ̀yìn náà.
2: Fata ìlú sọ̀rọ̀ láti táǹkẹ̀.
0: Láti táǹkẹ̀ bóun gbogbo táǹkẹ̀ lọ́sẹ̀yìn.
2: Gbogbo ẹ lọ́wọ́ fún mi.
0: Ó yá bàbá ewé lẹ máa mú bẹ̀.
2: Àlàyé fọ̀rọ̀ lẹ kó bá ní kóòtù mi.
0: Kó bá yín kóòtù mi tà. Ó kọ tó ti wá bàjẹ́ ládùúgbò ńkọ́.
2: Ẹ̀bùn olùkọ́ ilé olùkọ́ náà gbà
0: dúdú. Ẹ sọ pé.
2: Kó body lo
0: ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha

Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́n látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

Aha, ọmọdé bí ìṣe mi nìyẹn. Sagosago ló ló ń sako, jẹ́ ọlọ́wọ́ lèmi ń sà tó ń dá mi lóhùn, jẹ́ mi tó ń dá mi lóhùn ní mọ́nà wa. Ọlọ́run náà lọ́lọ́wọ́ máa jẹ́ ẹ̀ta ló dàbí rí ọlọ́run. Àlọ́run ta ló jọ ọ́ ta láfi wé ọ̀. Ọba tí ò jọ ẹnikẹ́ni tí ò rí bí ẹnikẹ́ni tí ò rí ṣẹṣẹ bí ẹnikẹ́ni ọlọ́run ọba mi tó dáyàtọ̀ gédé ń gbé ní gbogbo ìgbàkúùgbà nílẹ̀ kí ilẹ̀ lákòókò kákòókò. Tó bá ṣe ká yóò sì mọ pé ó ṣe wá rí báyìí tó yẹ kó rí ni bó ti yẹ kó lọ rí ọlọ́run pé náà mi ìfẹ́ bẹ́ẹ̀.

0: alọ́ni ẹ̀ ọlùmọ̀wọ̀ tí wọ́n korí korí àpáta àdàgbà ẹ mọ̀ para àpáyò níyà mọ́nú àpára ní gbogbo ẹ̀yà bí ẹ̀ ń gbé.
1: Èmi
0: náà mọ̀ tẹ́lẹ̀ yìmínú
1: káyé iṣu ẹ̀ṣẹ̀ mọ́ mi ló
0: fìmílẹ̀ yìmínú fìmílẹ̀
1: lọ́kànláyọ̀ ìgbà láwọnú mi lọ.
0: Dámọ̀dì lẹ́gbẹ́ sílẹ̀yẹ ẹ̀sẹ̀ rò pé
1: 8875
0: nílùú ìlọrin
1: ìfàlágbára
0: pẹ́ẹ́bìtì náà ló wà lórí ètò.

ẹ̀wọ̀n sáwọn tí ẹ bẹ̀rẹ̀ gan ẹ̀yẹ sọ àkàrà bíi olórin wọn ó tó bẹ̀rẹ̀ gan mísà wọn ti lana ṣe ní yerukú lálálá mísà olórin wọn kanopi wo òjò ti òjò ló súwà yóò sún ọ̀nà gbogbo ẹ̀ráǹdì ó ti ká kanopi dànù ó ti ká gbọ̀wọ́ ti lọ rèé dànù gbó orin wo ni wọn kọ àwọn ìlú bàtà ìlú gbogbo ẹ ti yá dànù kábíyèsí ọlọ́run.

0: nínú ìròyìn àgbáyé náà. Àjọ ICPC kẹ́fìn àwọn ayédèrú òṣìṣẹ́ tí wọ́n tó 1,800 káàkiri àwọn àjọ tí ó jẹ́ ti ìjọba àpapọ̀. Gómìnà Fubara ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ àgbáríjọpọ̀ tí Wike ṣe àgbékalẹ̀ rẹ̀, bákan náà ló fọwọ́ sí ọmọye dúpọ̀ gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers. Àwọn òṣìṣẹ́ lẹ́ka ọ̀rọ̀ òfin ní ìpínlẹ̀ Kwara fi ìkìlọ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje lédè látàrí àìsàn àwọn àjẹmọ́nú wọn. Láti ilẹ̀ òkèrè, láti máa bòyín gbọ́ nínú ìròyìn náà wípé ààrẹ Trump dúnkokò ọ̀tún lórí àkọlù sáwọn ohun amáyédẹrùn tó jẹ́ ti orílẹ̀-èdè Iran. Àbòyìnbọ̀ lẹ́ka ìròyìn okòwò wípé ìjọba àpapọ̀ ilé wa ṣe ìfilọ́lẹ̀ owó tí ó tó 1,169,900 naira lẹ́ka ohun àmúṣagbára láti lè mú àlékún bá àtúntò iná ọba. Nínú ìròyìn amúlùdùn lẹ́ti tẹ́tí sí o wípé Cardi B sọ̀rọ̀ lórí àhesọ ọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ tí ń bẹ láàrin òun àti okoye tí ó jẹ́ ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ilé wa. Tẹ́tí sí lágbọ̀n eré ìdárayá wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons yóò tẹ́wọ́ gba $2,000,000 tí wọ́n bá lè gba adé ìfẹ̀yẹ WAFCON 2026. Akíyin ẹ kúrọ̀lẹ́, ẹ sì kú iṣẹ́ òní. Ọlọ́run bá yóò pín kó a wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyìnláàyò àsìkò òjò wẹliwẹli. Ìròyìn àgbáyé lámúdésé tí ìgbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì 98.7 Diamond FM tó takànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ló kọ́ tèmi. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tema, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wá yìí kúrò ńbẹ, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Social media, any money, pretty by me. I'm blushing. Most of video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You let me get black. If I go gone, let me. Hey, but wait, mama, say every morning, mama, she is 7 a.m. every day. Most man keep fit, lele. Every shape, minute can see. Oh God, I'm all to you.
2: O ma ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tẹ́tí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: a dupe fọlọrun ba mi alawura bi baba tin be ti o mo be to nipa kapa lagbara lori nto da le wi le se a le se le wi olohun iledu agbengbe bi oke oga la olohun agba lolohun oluto olupese alakoso na ni olohun iledu a mo dupe gbogbo gba tori pe tin si wo koja ope ni awa ndupe eri aya ajejo an lo lori eto court mekunu anu baba dujo mejo ka tun pade awa pade layo ati alaafia se ri pe tin si wo koja ope ato wa dupe fun gbesi aye awon oga wa nibi to ti bere ati bi to de ogbon imo oye ogbon imo ati oye tolorun gbo wa bi agbada olorun mo je o faya lai ama dupe fọlọrun ba mi alawura bi baba ti nbe eri ato wa dupe fun gbesi aye ba se ti gbogbo anje bala andupe ekun olohun iledua ese o e ri atudupe gbogbo awon ololufe ati olugbo ikanle bi ta wa papa julo kootu mekunu e ri eyin le landa bebe lawa na fi wa fi bebe lubi arakun ese ngon andupe oju oni tin e ya ba nile e bi ohun na wa ni se omo ni ke e ri bi ohun pa bi ohun a se bi yawo osigi degere arugo e mele bi oko re ni the law, thank you very much. I do pay quick, Baba. Oruko yin, imbi te ti wa nte tori e wa.
1: Abiodun Akomala fe loruko mi, wa lati Olunlade, Ilorin bi bayi.
0: Nte tori e wa.
1: Ma kan wa. On pe ni Ejina Wasiu mi o mo oruko baba e, but mo san pe Ejina Wasiu na ma npe. Ni
0: ne
1: challenge lati last year ni mo ti gbe phone fun to mo send si mi lati loyinbo pe ko ba mi si ko ri si lati last year yen mo se parabe igba to su mi o lati se investigation to so do awon chairman won wa mo ri chairman yen wa ba soro o ni kan na wa bi deputy o ani pe kini mo fe mo ni kan ti mo fe ko ju pe phone mi to baje yi phone almost 1 million mo ni onu mo fe ko se o ani pe an ma gbe lo si Eko an ma lo to se nbe ko ni kilo so fun mi lati jo pe phone yi o le ri se o baje ani ko kini mo fe mo ni mo fe ko ba mi si ko tun se iri mi gba o wa sa so pe ke wa ni pe ko fun mi ni mi wa gbe phone ti o da fun mi bi skeleton ni ara ti fun ya re do si so at the end of the day ito wa pada bi fun wa oluwa lowo won bi jojo ku yi ono ye to dabi tan so be kekere
0: lojo fun wa baba isa ri pe ni pa mi se ni number arakunrin yen dani
1: moni
0: si o yen
1: moni
0: mi o ni e pe sita o be ba ti search fun
1: yes
0: sir e ka e bi hi mi
1: oda
0: so ko o rorun fun emi lati pe
1: oda
0: nigba te wa number yen lo
1: be sir
0: boya kalamba ni a to ti pe enikan te ba ti wa ri number yen e je kin ma
1: oda
0: Baba oni kashu ni ijejo ngba ta ku lori eto oluaye o pe ngba ton wa pe wa ni e ti ri
1: mo ti ri sir
0: won ni be ti so na ni won pe o won ni esa le muwa won la won so fun yi pe kashu yi ma wa nle o pe ko si nta won bi si wọ́n ni tó bá di lónìí àwọn náà ò láǹfààní kún ó pè yẹn bá ti pè sórí ètò a lè sọ àlàyé kíni tó kàn kún ó ṣàlàyé kẹfì tí a yí wọ kọ́mọ nàìjíríà náà ó gbọ́ ọ̀rọ̀ náà bí ẹ bá ní tẹ́ fẹ́ sọ ẹ wà jọ ṣe láàrin ara yín kò ní dàbí pé a gbọ́jú ẹnìkan adákan sí ọjọ́ bó ti ní wọ́n jẹ. Omanike
2: yes sir
0: to mi o mo pe to si lo mo ni ke wa so ri pa la ngo re ori bebe to si loni si ala odo ko re una ni ko sun si njo mejo to engineer wasiu ni
1: challenge
0: to wa ni challenge
1: ben
0: na ni
1: Challenge your football. I'm a young
2: football. At the moment,
0: I think we engineer was you by
1: Ule Magbe.
0: And we Magbe, as I'm a quack, we Baba.
1: I need your job.
0: Eh,
1: we, I have a daily one taxi. Who told you to work with
2: you? Somebody have dialed in. At the moment, please try again later. Thank you.
0: What's that, Baba? You, I'm a nigger. I wanna be okay, come with your brother, Dava. Be okay. As I be a Julia, come on, and get a lady pay back by a duty, a cattle, some tapers or top color. Engineer was suiting many challenge. Lara, I want to want to phone, no, see. Ne challenge. Or on him, Baba, I don't call you like a
1: sister, Dracoma Lafay.
0: Baba, wa abiodu no, a coma lafay. Oh, call that, cause I don't know your king, your jail. Got to ask a queen, yak, balagba. A little loody jay. Say, my queen, or not to go to my maid, you know. Oje, what you know, Oje? Hello?
3: Hello, sir.
0: Hello, look at that, if you're dirty.
3: Hello, sir, I'm not going
0: to do it. Oh, bye-bye, that was just. Oh, yeah, answer us, okay?
3: Yes, sir.
0: Lori, or Cashew? Alagba Peter Ojuna Mbenkale.
3: Okay.
0: Alaye te wa fe se. Ese alaye be ti se nje ejo yen fun mi.
3: Okay. Ese wa ku se Olorun ni da lata yin.
0: Ami o.
3: Okunrin to wa lodo yin yen, o kun fe ba luko je ni.
0: E ma soro ti Jesu, e ma soro ti Jesu.
3: O wa ba wa ni so ni odun le ta sey bae o gbe machine wa lo fe ta su ta to o be mo ni lati bo ni lati kogi lo ti wa to de o gbe machine wa o wa ni ta su to ni pe ilu la nra mo ni ara si so le 650 so ale raju e lo mo ni raju e lo bae 5 years di poda o ni o ba tu e to wa le machine o gbe la lo kan sey machine o tu ta to tu o mu ta su e o bi jade ni bag to gbe sey machine mo wa wo oni ko da so mi o da mo ni ka se le ti baje pe mo ni mo le se ra ru ka su to ti baje bae a ho ni o ti ra lati last year iyen da 2023 ko yen pe o ra ko lo bi kon travel bi tan wa ko su ju pa o pa lo je ko baje mi a ngba te mo ra kan te wa ko su to ju ti pa tun ti pa pe ko da ba yen pe ile ti baje ko si community ma ra ru ile lowo wa wa ni kekun ti to ti ri tamle apa won kan tan man se ose o man wa la ti lu si pa won yen na ma wa ra ti ki la man pe tori ni yi ta wa ra to je good ka ta wa ra ta ba ju enu e a man dale a wa pike onu e to ta ba pike tan to ba di apa ti se awon yen ma wa la ti lu si won ma wa ra ti so awon yen nikan ni tin ba bi lo won ya won si wa tori a ri won lodun to lo boya mo ri si boya ko de ra mo wa ni oke pe ke phone number to ba ti de ilu to nlo ye kogi pe o ma pe ni o de phone number mi ni jo yen lo ba gba se lo ba lo o be te mi gba number o kan lo gba number mi o de flag ni ki ni number lo o sa lo o bu ni wa lo to ma ya ke pe ma ti o ma ra ke ni ye pe ta mo boyo ma wa lo gbin di o ni wa tori ko wa ni to lo o wa pe ni yen ya ni mo de fun baba e ni Christ ni ye pe a le raju 2000 lo paton ni ke ni ka su yen to ba ti baje ba ni 2000 na ma ra lo wa pe ale wa ju be lo to ga to wa lo ni mo wa ti ma to ra lo wa ma yen wa ni awon ile wa pe ji to pe epo ti won ni ni je ka won wa lo to lo pe ka ba le ku wa mu ra la le ku wa iko la wa no fi ku wa pe kan ba ni wa ko bi wa ni awon je raju 50000 lo
0: gugu e se gugu e ni won la won le raju 50000 lo
3: to mi wa ni number lowo mo an reti pe yo pe njo kini jo keji ko de pe wa to opolopo awon yan ma se be to re se be ti ni so wa wa wo wa wo de reprise be yet to have one of my if you are more to go jago ni si so but wa to be after you we o ti lo o ti wa pe njo yen wa hello sir emi mo wa njo ba ti mo be reprise be nipa ti pa to du du so say okay so oko kan tin ba mi ko je bonu e o pe so kan ba dodo yin o e ba mi fun oloko yen ni 50,000 naira mo ni ha ọ̀rọ̀ pàṣẹ ẹ̀ pàtì yàtọ̀ sí ìtẹ́lẹ̀ ó ní tọ́kọ̀ nípa àti dọ́dọ̀ ìmú tọ́kọ̀ ẹ̀ ti kó lọ́dọ̀ ẹ̀ ó ló ti kó pé kódà ni ó ti fẹ́ súnmọ́ ọ̀dọ̀ wa ó pè é dá kó máa bọ̀ gbàtọ́ ọkọ̀ yẹn wá dé ajá àjá àti yẹn kalẹ̀ àwọn tọ́mọ́ra àtọ̀nípa ti lò bá ti wọ́n mo pè é àti wọn kájú iye kí ló báyìí ni o tẹ́kì fọlọ́pọ̀ oní 50,000 oní so àwọn nígbà àwọn ọmọ gbé tako ní síta ká da kalẹ̀ ká wo ní tó wà mẹ́ẹ̀ bóyá ó èyí tó dá wà ń bẹ́ àbí ó ṣe dáwọ́ká gbogbo gbogbo ẹ̀ ṣe rí ránì tàbá gbogbo ẹ̀ kalẹ̀ àrí pé dìtẹ́ńtẹ̀ ibi tó bu ayẹ̀ náà ni gbogbo ẹ̀ ti bàjẹ́ àwọn àríkan báàgì ẹ̀kan tó sí ẹ̀gbẹ́ kan mo wá pe ọ̀gbẹ́ni pẹ̀tọ̀ bí ọ̀gbẹ́ ká ti pẹ̀lú kásí o pẹ̀lú price tá ń pè fún wa ń ṣe mo calculate owó ẹ̀ ń ṣe owó ẹ̀ ò ju bíi 55,000 lọ kalẹ̀ ti fọlọ́pọ̀ ní 50,000
0: o tún máa sí pé owó kú 5,000 láwọn.
3: Owó ẹ̀ kú 5,000 ó ní kí ní jẹ́ bẹ́ẹ̀ pé láíláí kò lọ́jọ́ bá ta lọ́jà ní ọmọ ìjọpọ̀ gbé ní ìjẹ́jọ́ pàtó. Ní kálọ̀ ti pè mí kọ́ tó kúrò lọ́rùn ni èmi ò bá ń tọ́pọ̀ ìlẹ̀ kú wá mọ́ bíkọ́ ọ̀gọ́gọ́ ẹni tó fẹ́ẹ́ rà gan lọ́wọ́ wá gan dikú ní ìwò ìlera price tó rà tẹ́lẹ̀ mọ́ pé àdẹ̀kò sí ẹ̀gbẹ́ kan mo wá pè fara gbèdè tó bá ti fẹ́ wá kó o títí karùn pa fún
0: onímọ́tò
3: tíráìpọ̀ mu dání tó tọ̀ bá mu dání àdíjẹ́ kọ́kọ́ ó dẹ̀ lóun ti gbọ́dọ̀ bá tàbá pa fún ìjọ yẹn jọ́ kìí jọ́ kejì gbàtó tó bí ijọ́ kẹta àti òkè ní à ní ìdíkọ̀ ẹni tó lòun máa wá tó yẹn bá pè tó bá ní ẹ̀ ń ṣe ìdáwọ́ tó bá ti bọ̀ ń pè yín máa wá kó wá.
0: Ní kúkúrú èdè sá bàbá.
3: Ní
0: kúkúrú èdè èsè jọ́nà ńbẹ kásù jọ́nà ńbẹ ńlẹ̀ báyìí.
3: Sọ wà ń tọ̀ báyìí yà á ta.
0: Sọ wà ń tọ̀ báyìí.
3: Ó wà ń tọ̀ báyìí ẹ máa ń pẹ́ jẹ́ sáré sọ àbí kò sásìkò
0: ní
3: sà.
0: Torí àkókò wa náà ni èèyàn mẹ́rin ló wà lórí ètò.
3: Ó jẹ́ jẹ́ sáré sọ tó jẹ́ gbogbo. Tó o nígbà tó sàdí báyìí ẹni tì ìgbà tí èmi wá rí kòkòrò nígbà tó di tó bá dọdún tí ń bọ̀ tó rè ní ó close store tá bá close store tó bá dídì bá wa tó bá dọdún tí ń bọ̀ yóò ní kájú dídì ló ń gbé wá o sọ fún àwọn ẹgbẹ́ wa gbogbo wọn gbọ́ gbogbo àti ẹ̀kọ́ gbọ́ mo sọ fún wọn tó wọn rà àti gbogbo wọn rí nísìnyí àwọn àrí ìgbà tó di ọdún tó tẹ̀lé tó bá pẹ̀lú ló bá ní ẹja gbé ọjà fún yín ẹ̀ fún wa lówó tó dá bá yẹn ní ọjà tó ní kí n gbé kalẹ̀ kọ́ wá kóńkẹ́ mi ò dẹ̀ rí ọlá dìgbà wọn pè wọ́n gba òkè nígbẹ́ kọjá lọ kó bíẹ́ píta wọn ló kọ́ pè mí kíni kó mo ṣe fẹ́ yìí mọ́ mo ṣe fẹ́ wọ́n sí kò tó pè mọ́ láti yẹ tú àti ọdún tó lọ kò tó pè mọ́ gbà tó tún tọdún ló tún pè mí nínú oṣù kẹrin tó fẹ́ ó pọ́ sí orúkọ nítorí pílátọ́ọ̀mù ó pa ìlú orúkọ jẹ́ rẹ̀ lé gba àkájọwọ́ ẹ̀jẹ̀ mọ́ni ẹ̀yìn tá àti ẹ̀jẹ̀ ní àti ẹjọ́ kọ̀ọ̀rù sí pé ọ̀ lè ta ọ̀ wà pẹ́ wù ẹ̀ mo ní mo yẹ sọ̀rọ̀ orí kásọ̀ ẹ̀mú jókòó lé bóun mo ṣe fẹ́ takasọ̀ ẹ̀gbà bá gbóra wáyé kó tẹ̀ wá bá mi
0: bẹ́ẹ̀ sèmi kasu yẹn wà nílẹ̀.
3: ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀.
0: àwọn ẹgbẹ́ sì ti gbọ́ sí.
3: pátá ẹgbẹ́ àwọn ọ̀ṣẹ́ náà wà ti gbọ́ sí.
0: ọ̀tọ̀ ntí àwa ó ṣe léṣe ni pé àádàrẹ́tì wọn wá dọ̀ yín.
3: báwọn ẹgbẹ́.
0: àádàrẹ́tì ẹni oníkasu yẹn wá dọ̀ yín.
3: kò yọjú
0: sẹ́ ń gbọ́ sà.
3: ẹjẹ
0: ń ṣàlàyé tèmi náà délẹ̀. bàbá dàrẹ́tì wọn sẹ́ ń gbọ́ sà. ẹ̀yin nìkan kọ́ lẹ́wàá méètì wọn mọ́.
3: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ báwa ṣe sàn náà ni.
0: lẹ́wàá méètì wọn. so ibẹ̀ yẹn ni ẹja sọ sí àwọn náà ó sì wàá bá yín. tó ibi ẹ bá hello.
3: ẹ bá pè mí ẹgbà. ẹ bá parí tò ṣé ẹ pè mí àbí ó ní ìmọ̀ náà lè gẹ́jọ ní nọ́mbà
0: ẹ o. òun ní nọ́mbà yìí.
3: Bẹ́ẹ̀ni
0: kó pẹ́ lọ́wọ́ rẹ̀ láti gba nọ́mbà yín máa ń tà máa ṣe sà.
3: Yẹ́sà.
0: Ẹni yẹn máa pe ẹ̀yin.
3: Okay.
0: Wọ́n wàá sọ́gbà tí wọ́n wà.
3: Okay.
0: Àmọ́ wọ́n mìtì pẹ̀lú àwọn ẹgbẹ́ àtẹ̀yìn náà.
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ń gbọ́?
3: Yes, sir.
4: Won si di kasu won le bayi.
3: Ben.
4: To. Eyun awon la wo wa ma reti pada.
3: Okay, o dada.
4: Eh, ireti won o ni o wa tu so pe bayi la fe rin.
3: Okay, o dada.
4: Se ti gbo sa.
3: O dada,
4: sir. Ese o gojo ni ti yin. E ka bo. Alagba. Alagba engineer Wasiu tin be ni challenge tin tun phone se. Baba wa Komolafe na lo gba phone pe won bo tun se to ebi ti o pe ku ko fe yin fe leyin sugba wa oni ti da lo baun nda se ni pe alaga awon atun phone se ni challenge edakun nbo je pe e ti legbe eyin ati akowe e yoju si wa ni jo mejo lagbara olohun edakun ni ti tori pe ise to ba ti ni egbe awon alaga la wa ma pe ati akowe ti won si ma je wa tori eyin le ri oro yen da si be n ba nbo ki engineer Wasiu na tele yin eyin le moro yi da si tori pe awa o ni ma pariwo gbogbo igba lori oro yen to ba ti debi kan awa o fi owo ofin mu oro ni ele ita wan wi lowo yi alaga awon atun phone se ni challenge ati akowe to ba di jo mejo ni ko tu mekunu aferi yin o e si je ki engineer Wasiu to na gbase ko tele yin agun marun la wa ma de ori eto bo ba da agun mefa agun marun la ti de be ogbo oro to ye ka so ati koko ma so ka to gori ategun agun mefa le to mbere eyin la mo reti njo mejo lagbara olohun e se bi awon egbe to ku e si se bi awon to ku na to je pe ta ba pe won won yanju apele ati ina la nkukun funra wa e se gan be tin pon wa le won ati egbe to ku chairman awon atun phone se ni challenge pelu akowe ati engineer Wasiu to gbase tori agbo ninu oro pe ti a mo ti gbo soro yen agbo ninu oro be to ba di jo mejo a mo reti yin awon baba na wa e wa dakun e ja fi owo wo ogbo ori niti tori baba to wa nbi agbaragba ponbele ni won o eyin la mo reti ni jo mejo baba
1: eza
4: nkan yin o ni sonu
1: ami ami ami
4: owo yin le fi gba efe mi lo
1: o
4: to ba di jo mejo
1: ra
4: e ma pada bo wa
1: ra ko
4: la ojo loju ope wa be le ni se ti bo agun marun e ma pada bo awon egbe atun phone se alaga awon atako we pelu Wasiu na lati fun invitation e a o si da wa lo tu pe won da wa lo
1: ologo
4: e se ngosa
1: e se ga
4: ojo
1: ni ti

0: tìjúwọ́yá bí jẹrin lọ.
1: Jẹrin ìyẹn mi pé ọjọ́ mẹ́ta péré ni ó dì báyìí lónìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí ẹ ti lògùn àwọn ìyàtọ̀ wo lẹ ti rí.
0: Ìyàtọ̀ wà gidi gbí dáadáa, òun rorun sùn dáadáa. Rorun sùn bẹ́ẹ̀ yẹn
1: fọ. Ẹnu jẹta ẹ ti rorun sùn dáadáa.
0: Bẹ́ẹ̀ni ẹ̀fọ́ orí ti sìn fọ́ mi yẹ.
1: Orí fífọ́ náà ti lọ.
0: Ó ti bẹ́ẹ̀ni
1: gbọ́ sí ẹ lọ ilé ìwòsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ látìgbà tí ara yín ti tẹ́tí ní àwọn ìyọnu tẹ́ ní lára.
0: Mo ń lọ sí ilé ìwòsàn but
2: kò
0: sí yàtọ̀
1: rárá ẹ̀nà ọ̀sìpìtù dédé.
0: Bẹ́ẹ̀ni
1: kò sí yàtọ̀
0: ìwòra mìíràn mo ń lọ sí ọ̀sìpìtù dédé.
1: Lọ́wọ́ gbà tẹ̀sí débí jọ́ kẹta lónìí
0: ìyàtọ̀ ti bá ìyàtọ̀ ti bá.
2: Kí lè lè sọ pẹ̀lú ìṣẹ́
0: o ti mo le sọ nípa iléeṣẹ́ Greenwood iléeṣẹ́ tó dára ni bí mo ṣe máa gbọ́ lórí rédíò ó wù mí láti wá bẹ̀tí gbà tí mo wá ìgbàgbọ́ mi rọ̀ ma ọlọ́run sì mú mi ní ara dá.
1: Ìmọ̀ràn yín fún àwọn tí ń gbọ́ yín.
0: Ìmọ̀ràn mi fún àwọn tí ń gbọ́ mi ni pé táwọn náà bá ti ní àìlera kan nínú ara kí mo wá sí.
1: Ká mọ wòrà wọn ràn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ká wá sí iléeṣẹ́ Greenwood.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun.
3: Mo rò pé ẹ ti gbọ́ mi láti ilé ìtànsọ nìyẹn ẹ̀yin náà wá dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ Fúlàní tẹ bá fẹ́ tó bá fẹ́ fún yín lóògùn abẹ́fẹ́ fún lóògùn yóò ní so sọ́ọ́rí ìtànwínu àwọn tó ti wá tán ti confam ìtànsọ. Ẹ máa bọ̀ sí sùúrù lérè àdojúkọ Senate Bank shopping complex funfun rìngìndì tó dojúkọ Senate Bank yẹn ni ẹ kírọ́ọ̀sì láti Senate Bank wá sí òdì kejì ẹ bá ti wọ ìsàlẹ̀ complex yẹn ti rí ọ́fíìsì wa ń bẹ̀ ẹ mọ̀ pè sórí nọ́mbà wa tí mo ní ẹ mọ̀ pè sí yẹn náà 08063723539 a mọ̀ dá yín lóhùn fún ẹ̀yìn àgbẹ̀ fertilizer náà wà ihun tí àfin tí Greenwood fi ṣe fertilizer ni pé àwọn tí à ń jẹ lóko tó ń fi ajílẹ̀ ti bí gbìn ó ń fún àwọn èèyàn ní májèlé ó sì ń kó bá àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan Greenwood wá ṣe organic fertilizer tí ò ní para tí ó sì mọ mú nǹkan oko dàgbà dáadáa tẹ́ fi jèrè dáadáa ẹ wá kọ́ńsọ́ọ̀tì wa náà tẹ bá fẹ́ ra fertilizer náà ẹ pè sórí nọ́mbà yẹn náà iléeṣẹ́ Greenwood kò yí padà àdojúkọ Senate Bank sùúrù lérè ìlú ìlọrin ibẹ̀ náà la wà a ò yí padà 080 náà lẹ̀ ń pèsè 63 72 35 39 ọ̀dọ̀ wa ló já sí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe láti ọ̀la a ti wà ní ọ́fíìsì aago mẹ́sàn-án ni ẹ mọ̀ bọ̀ aago mẹ́jọ làwọn ò ti dọ́fíìsì bọ̀ ẹ mọ̀ bọ̀ látago mẹ́sàn-án fún àyẹ̀wò lẹ́yìn àyẹ̀wò a sì sọ ohun tí ẹ lò tí gbogbo ìlera ò fi pé dáadáa ọjọ́ monday sí ọjọ́ saturday ni à ń ṣe ọ́fíìsì.

0: tó bá tún wá ṣe tán
1: o wá dìde ọkọ mo fẹ mọ
0: ọba mo kọ trọbù mo ti nà
1: tán o wá sùn lẹ rẹsìn ẹ alamiya
0: ọlọrun bá mi kọ ọyọ
1: má yọ ọ kúrò
0: bó bá tiẹ ń kọ tó yọ
1: ká rẹ ṣẹkọ tutù
0: tó kọ trọbù
1: rẹsìn kí mo kọ trọbù alamiya.
0: Ẹ ká lẹ́kún dídí àsìkò yìí gbogbo tátẹ́gùn ìkànnì yìí fẹ́ dé ẹ kú gbìyànjú ẹ kú iṣẹ́ látàárọ̀ àkókò lè dá ọlọ́run ọba nínú àánú ẹ yóò dé ìgbìyànjú èmi àti mi
1: ládé
0: àmì ṣe lásán láṣẹ elédùà bàbá tí ń lù yọmọ ọdún bàbá tí ń fà ní ọmọ ọtọ àmì rógun àṣedànù o àfà tó kò ní kàn mí kò ní kàn mí gbogbo ń tá a fẹ́ ní dáadáa ọlọ́run ọba wa fẹ́
1: eléyìí
0: tá a fẹ́ láburú àtẹlẹyìn tí ò ti dẹ ẹ̀dá tọkàn wọ̀rọ̀ ń lọ bẹ̀ elédùà yọ ọba wa kò rí
1: àbùdí Do mi.
0: Lórí ìkànnì Diamond FM ìkànnì tí ń tàn yìnyín àwọ̀sán tí ń bàgbà lẹ́rù ètò tọ́lọ̀ mọ̀ ọmọ ṣàgbékalẹ̀ rẹ̀ fúnra rẹ̀ tó ní káwọ̀ ọmọ ọmọ ṣe mọ́nítọ̀ lórí ẹ̀ náà náà àtúntò.

ni orúkọ Ọlọ́run Alá pẹ̀lú àtìlẹyìn aṣíwájú ẹ̀dá tó ń jẹ́ Muhammad ni mo fi kí múmìnì àti múmìnà mọ̀lẹ́sìn kristi lápapọ̀ mọ̀lẹ́sìn ìbílẹ̀ pátánà mú kí o ìbànújẹ́ wàhálà òfò Ọlọ́run Alá kò ní fi kángun ayé ẹnìkọ̀ọ̀kan wa o orúkọ tèmi ni king doctor aṣíwájú adéyẹmí akérèlé tí mo jẹ́ aláṣẹ atolùdarí iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ àgbáyé ni doctor Worm international apps èmi àríyá gbọ́mọ̀là ilẹ̀ yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà mo kí wa pé a ò ní fàìsàn lọ gbà o ọ̀sẹ̀ lẹ́ra ó bẹ̀rẹ̀ ní ìlú ìlọrin tó bá ti wọ̀lú ìlọrin sọpọ̀ ń lọ sí odò ta tó bá dódò ta bọ́lẹ̀ nílé epo 80 grace filling station asi shopping complex tá a wà ọ̀fẹ̀ gbẹ ti ilé epo 80 grace filling station ni ilé epo aládẹ ní ẹ̀ ń pè ilé epo yẹn tẹ́lẹ̀ ó ti wá di 80 grace filling station báyìí asi shopping complex ọ̀fẹ̀ gbẹ ti ilé epo yẹn ni tó bá ti wá gorí òkè complex yẹn tó bá ti ń gbo step yẹn tán owó òṣìṣẹ́ ọ́fíìsì wa alákọ̀ máa kàlà pósí tó bá ti gorí ọ̀pṣà asi complex yẹn tán ẹgbẹ̀rún kan lówó káàdì ẹgbẹ̀rún kan àbọ̀ lówó oògùn àpapọ̀ 25 àpààrùn ajẹ́gùn ọ̀fẹ́ ni ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni wọ́n tó bá yẹ pé kéèsì tiẹ̀ food treatment lọ́jọ́ mọ́ táàkà sọ pé àsìkò tọ́mọ̀ wá ni àsìkò tọ́mọ̀ wá ni tí ṣe pé kò oògùn lásán kan lọ bí lànà tiẹ̀ bá ti jẹ́ òun láti sọ fún ẹ lómi mẹ́tọ́ yẹ pé n ti ń ṣe oògùn ayé ni bí lànà tiẹ̀ bá jẹ́ láti sọ fún ọ fún ọtọ kẹfin pé ọlọ́run ojú àbọ̀ ọlọ́run àyà ọlọ́run làpálàpá àbọ̀ ọlọ́run mújẹmújẹ àbọ̀ ọlọ́run latalatan àbọ̀ ọlọ́run àgẹnisà tó ń kí ìṣípò lórí inú ẹ̀ ń gbóná o ti wá fún ẹlẹ́dàró ẹ̀dàbú àbẹ́dàró sùn níjọ́ ọwọ́ ti wọlé ọkọ tó ọ̀gbọ́pọ̀ ọ̀gbọ́pọ̀ tó ń fọ́ lẹ́yìn ojú Ọlọ́run nígbà wò pé tó bá sunkún wọlé sí àríyá gbọ́mọ́lá ilẹ̀ yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wà dúpẹ́ fọlọ́run ọba yàtọ̀ pé mo gboyè àríyá gbọ́mọ́lá ilẹ̀ yorùbá mo tún jẹ́ ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ àpapọ̀ agbọ́mọ́lá ọjọ́ ìfún nàìjíríà ẹgápọ̀ àwa níjọba fún ní àríyá gbọ́mọ́lá nàìjíríà limited àwa ní certificate àríyá gbọ́mọ́lá ńbẹ lọ́wọ́ àríyá gbọ́mọ́lá òpè méjì bẹ́ẹ̀ ni òpè mẹ́ta o ó ti súnmọ́ ọgbọ̀n ọdún báyìí ó ti súnmọ́ 30 years tí ilé iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ mi ti wà nílùú ìlọrin fẹ́yìntẹ́ wa ń wá ìlú ìlọrin tọ́jú pé àwọn òṣìṣẹ́ mi lè ń bá so àwọn doctors wa lè ń bá tẹ́ ẹ̀ láǹfààní àti bẹ́mi gangan ogúnjọ́ oṣù keje 20 July lèmi àríyá gbọ́mọ́lá ilẹ̀ yorùbá ọba àṣìgùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ni màá wọ̀lú ìlọrin bó tún fẹ́lẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ apò ògùn ìbílẹ̀ ní ìlú ìlọrin habasitika association of nigeria am àní gọ́vnọ̀ nípínlẹ̀ kwara fáwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ apò ògùn ìbílẹ̀ a sọ bí tí gọ́vnọ̀ wá wà a sọ fún ọ bó ti rí gọ́vnọ̀ tó fi darapọ̀ fún ọ tó kíyèsí pé ọlọ́run ojú ọlọ́run àyà ọlọ́run mújẹmújẹ ọlọ́run àgẹnisà ó ti fa ìdádúró fún ọ tó àbí ọ tó kíyèsí pé ọ ní àrùn ìbálòpọ̀ tí yẹn lè kọ́ láàrin ọkùnrin sóbìnrin tó o ti àfẹ́ ti omi tó lè wúlò láàrin ọkùnrin sóbìnrin àbí tí tiẹ̀ ń ṣe wọ oní jẹ̀díjẹ̀dí ó ti wá kọlu nǹkan ọmọkùnrin àbáwọn àrùn ìbálòpọ̀ tó ní ó ti kọlu nǹkan ọmọkùnrin tó bá jí láàárọ̀ tẹ máf kọrẹ̀ tí wá ní àbí o ti ẹ̀gbẹ́ra pàápàá tó ti ní ìdákọ́lẹ̀ àbí tí wọ́n ní àrùn àsúkì ni ọ wà lọ́mọ ogójì ọdún ó dàbí ọmọ ọdún 15 ni ní nǹkan ọmọkùnrin mo ti kérésì láàrin ìjọba kalabọ̀sẹ̀ méjìlá fi ń tọ́jú àsúkì nú àdún tí wà bú ẹni ni bitúni ẹ máa dùn dé wọ́n tó wá kíyèsí pé nẹ́rùn àjàkọ́ kò ní wọ́ní ẹlẹ́wùgbẹ́dú tó bá ti gbégbẹ̀dọ̀ inú àgọ́ ara ẹ̀ á bẹ̀rẹ̀ sí máa ja oko ẹ̀ káàkiri ara bẹ̀rẹ̀ sí máa ja ọjẹ́ ojú ọ bẹ̀rẹ̀ sí máa sú tí kọlùkọlù nǹkan ẹ̀ bá ti kọlu nú ara ẹ̀ so a di pé irú ẹni bẹ́ẹ̀ ó ní cataract bó o ti ní cataract tó kíyèsí pé kẹni funfun kan lé dúró sáàrin ojú ẹ̀ cataract ni abó òun yẹn kan dàbí gbẹ̀yàn òun rí blue òun rí green tó ti ní glaucoma gbó kí nẹ́rùn ni wọ́n ní nẹ́rùn àjàkà òkú ẹlẹ́wùgbẹ́dú jagun labi jọ lára bí ọ̀wà ẹnkú náà tó ń padà di ó kí nẹ́rùn ní pé bẹ́ẹ̀ tí nẹ́rùn bá ti wọ ọdún àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ kẹni má bàjẹ́ nu ara o àbí wọ́n tó wá kíyèsí pé ọláwọ̀ká àbó ní ẹ̀jẹ̀ dúdú àbó ní ìlàkú ìgbé táwọn olómi ń pè ní romantic àbó ní sẹ́gúnṣẹ́gún gọ́ọ̀bẹ̀ sí máa ń sọ wáwàáwà àbí tí wọ́n tiẹ̀ ní pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ tó láìsàn ìsara masin bẹ́ta máa lò fún ilé iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wa ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni lábẹ́ bẹ́ẹ̀ wọ́n tó wá kíyèsí pé n tí wọ́n tiẹ̀ ní ìpákẹ́ni táwọn olómi ń pè ní ania àbó ìṣẹ́ bẹ́ẹ̀ ni ọ̀njẹ́jẹ́ lérí gbéga ló ń wá ìfàsẹ́yìn ló ń bá wọ́kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ oṣù keje 20 July ẹgbẹ̀rún kan lówó káàdì ẹgbẹ̀rún kan àbọ̀ lówó oògùn àpapọ̀ 25 àpààrùn ajẹ́gùn ọ̀fẹ́ ni ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni wọ́n tún kíyèsí ẹbá jọmọ́ food treatment bí lànà tí ẹ bá ti jẹ́ láti sọ fún ọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni ká tó máa dágbére 08032656565 èmi àríyá gbọ́mọ́lá ilẹ̀ yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà mo ń dábére pé

0: káàbọ̀ padà sórí ètò yín ètò wa ni òpó múlẹ́rọ́ abala ẹlẹ́ǹkejì ládé yìí
1: ṣùgbọ́n ẹlẹ́ọ̀kùn ẹ̀dá àbọ̀ ẹ̀mọ̀ bínú
0: ṣáájú kó tó ní báwọn wọnú abala ẹlẹ́ǹkejì lọ alákọ̀ọ́kọ́ ti aṣàlàyé ẹ̀ta yẹn náà tẹ́yìn náà sì ti pè wọlé tẹ́ ẹ ti dá sí lọ́tún
1: ìlú kankan la pé
0: bẹ́ẹ̀ ni bọ́ ẹnitẹ́nìkan lè gbà ẹnìkan lè mi láyé òun ò lè gbà ẹnitẹ́nìkan lè gbà ẹnìkan ò ní gbà o ṣùgbọ́n gbogbo wa náà kò sẹ́ni tọ́rọ̀ nínú wa ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó lábẹ́ bó ti wù kọ́ mọ́ àwọn tó bá mọ̀ pé àwọn nílùú kìnìún àwọn bàbá tó lọ̀rọ̀ yìí fúnra ara wọn káwọn náà jọ wò kí wọ́n wọ̀n wò kí wọ́n jọ wò kí wọ́n mí wò kí wọ́n mélè tó bá mọ̀ pé yóò ṣe déédéé kò ń jẹ́ ní tí wọ́n jẹ solution sí tí wọ́n kọ lẹ́tà sí yìí kí wọ́n sì ṣàmúlò rẹ̀ ọlọ́run ó gbàdúrà wa kò ní ọkọ rẹ̀ láì gbà kò ní ju bá ń lọ torí lójú wòye tèmi ti sọ o tèmi lèmi ti sọ ní tèmi o èmi ò ní ta fún o àjẹ ibòmíì ni wọ́n tà sí ìjọ́tọ̀rọ̀ bá wa kàn wọn ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n tà bọ̀ ìjọ́tọ̀rọ̀ bá wa kàn wọ́n sọ burúkú ọ̀rọ̀ sí tí wọ́n sọ pé ọkọ̀ mi fẹ́ ta fún tí wọ́n fi mu tí mo sọ fún kó tó dike mo ta àjẹ pé mo padà fẹ́ ta fún
1: un
0: torí wọ́n padà bẹ̀ mí téèyàn bá sọ tó bá gbé báyìí ó ṣe báyìí ó ṣe dáhùn pariwo tẹ́jú wọ́n padà bẹ̀ lú ẹ̀
1: tọ́mọ́ni bá ń wò ó ta ọ̀lọ́yẹ̀
0: torí tó bá fi mú yàn téèyàn sọ fún lójú ayé pé kó tó di pé èèyàn ta téèyàn sọ̀rọ̀ burúkú sí ṣe gbogbo ẹ̀ tán wọ́n padà pé ọ̀dà ẹ mọ́ bínú ẹ ta fún ilé náà ló sì wà á wà padà wà ta fún kò ní da kí n kúkú ta nǹkan mi ta fara ta ní lesser price kí wọ́n á kájú ẹ̀ kí n jẹjú ẹ̀ níjọ́tọ̀rọ̀ bá wà kàn wọ́n á fi lẹ́mọ̀ gbàgbé níjọ́tọ̀rọ̀ bá kàn tó bá ṣe mọ̀nàmọ́ná wọ́n wà sọ fún pé mẹ́nu ẹ lọ́wọ́ kundukundu ẹnu ẹbẹ́ ẹnu kúlikúli.
1: òun náà bó ṣe wà yóò padà tún tàfẹ́ lómi.
0: yóò náà padà tún ta ni nǹkan lè má padà fi ṣe nǹkan.
1: àìrọ́ wọn à ń firú ẹ wọn à ń lo
0: òun náà
1: kò ní lorú ẹ fúnra ẹ.
0: òun náà padà tún ta ni ó fẹ́ fi sáré ṣòwò ni
1: ó fẹ́
0: fi
1: ṣòwò ni
0: ẹgbẹ́ wa lọ́nà abala ẹlẹ́ǹkejì lẹ́rọ.
1: abala kejì òun náà la wà báyìí lórí ètò tá a ti máa ń ní káwọn ọmọ kéékèèké kí wọn ó lọ
0: sùn. kí wọn lọ tọ kí wọn lọ sùn lẹ́rọ.
1: ẹ̀yin tẹ́ ẹ bá ti mari kò kan yìí àwa tá a wà ní RPP Responsible People's Party àwa labala kejì kan
0: bẹ́ẹ̀ni
1: àwa tá a ti gba sáfuké wọ́n ti sanwó orí mi mo ti sanwó orí èèyàn
0: of course
1: ẹ máa bọ̀
0: ẹ̀yin tẹ́
1: ẹ ti ní káàdì ilé ju káàdì ìdìbò lọ
0: ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá
1: à ń fẹ́ káàdì káàkiri
0: ọlọ́run
1: káàdì RPP ẹ̀yin tẹ́ bá ti ní káàdì
0: ẹ̀ máa gbórí wọlé
1: tẹ̀tìrì bíi tọlọ́yẹ tẹ̀tìrì bíi tọmọ bíi tẹ̀tìrì bíi tí mo sì
0: sí
1: yàtọ̀ sí
0: síkò
1: síkò ẹ̀rọ síkò tí gba káàdì tiẹ̀ òun sì wà ní ẹ̀yìn ilẹ̀kùn ló wà òun yọjú
0: báyìí
1: wait for your time
0: kò tí ì kàn láì rector ti gba káàdì rector ti gba
1: káàdì rector àwa mẹ́rin wọn a lè jókòó káfẹ́yìn ti dáadáa.
0: tó bí ó ti nínú wọn lábala abidá adé yìí àwọn kéékèèké kí wọn lọ tọ kí wọn lọ sùn àyàwó àgbàlagbà nìkan lọrọ kàn ọmọ bíi ẹja sọ nípa ìmọ́tótó ọgbọ́n ní sísáyìdì òṣùpá kọ ni òní ó ní ọ̀bùn ràìràì ọ̀bùn ni ò ní wẹ̀ ọ̀bùn ni ọmọ complain kókò sómi ọ̀bùn ni ọmọ complain.